0: Ìyanu ojú kọrọjú.
1: Visible miracle.
0: Tó máa dàbí àlá.
1: Yàrá olùkà kẹtùrì.
0: Ìyanu níbo ló ti pàdé ẹ̀. Gba ìyanu yẹn. Mo pe àwọn angẹ́lì orí rẹ̀. Tí wọ́n lè sọ̀rọ̀ ẹ̀dá
1: yìí. Dàgàtọ́ yẹ kẹ́sọ̀ jọ.
0: Kí wọ́n dá sí ọ̀rọ̀. Ọwọ́ ọ̀tá.
1: The hand of enemy.
0: Kò ní borí ẹ̀. Gbogbo àwọn tí wọ́n sá ire.
1: Those that are running.
0: Pọ̀sẹ̀ máa dọ̀nà rẹ̀. Lónìí ọjọ́ ìsinmi máa sí o gbogbo tó gbà lọ́ọ̀ rẹ̀ ó yẹ gbà padà omi kì í gbàbọ̀dẹ̀ ìṣẹ̀dẹ̀ ò ní gbàbọ̀dẹ̀ láti òní lọ ẹni tọ́rọ kó bá mọ́nítọ̀ ẹ̀ ojú ẹ̀ kò fọ́ lónìí ogun rẹ̀ wọlẹ̀ mo dẹ̀ rí ìbùkún tó ń rọ̀lé àwọn èèyàn lórí lẹ́sẹ̀kẹsẹ̀ ojú ebùkún kó rọ̀lé ẹ lórí wà borí sọ pé gbogbo ọfà back to sender ẹ̀yin ọfà lórí mi dé àtẹlẹsẹ̀ back to sender ẹ máa lé padà ẹ máa dá padà. Ẹ máa lé padà. Amen. Gbogbo tí ọ̀tá ti ṣẹ̀dú.
1: Ó
0: tó ń bẹ lórí timetable wọn. Láti pa ẹlẹ́kùn. Ó tó ń bẹ lórí timetable wọn. Láti bàyí ẹ jẹ́. Lórúkọ Jésù. Olúwa túká. Wà rẹ́rìn. Wà ṣe rere. Ó rere gbogbo. Tí wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀. Bàbá mi dá padà. Na o mẹ́rin. Ní máa jẹ́ káyé èèyàn borí ọ̀tá. Number one. Sísá fún ẹsẹ̀. Àti di mímọ́. When you are holy. God will move with you. Ó ní ẹ̀jẹ̀ mímọ́. Bí bàbá yìí ti ń bẹ lọ́wọ́. Bó ṣe jẹ́ mímọ́. Number two. You must love God. Sori tó bá fẹ́ràn Ọlọ́run. Wọ́n ní fọ́ọ̀sì ẹ láàárọ̀
1: yìí.
0: Pé dìde ó yá. Máa lọ fárí. Máa lórí òkè
1: ogun.
0: Máa lọ sọ́tọ́rìtì.
1: Tó
0: o bá fẹ́ràn Ọlọ́run. Kó o wà lẹ́kìtì. Kó o wà lákùrẹ́. Ẹ̀mí yóò sọ fún ẹ báyìí. Pé dìde. Máa lọ
1: church.
0: O wà lájà. A sọ fún ẹ. O wà ní Abẹ́kúta. A sọ fún ẹ. Ìfẹ́ Ọlọ́run kì í jẹ́ kẹ́nìyàn jìnnà sí. O kò tó yẹ bá fẹ́ràn. Tó bá jẹ́ fóònù. Tó bá ti jí láàárọ̀ olókòkò náwó mú but I see ìfẹ́ Ọlọ́run lọ́kẹ́ fi jìnnà sí Romans 12:1 ó ní kẹ́ fi ara yín fún Ọlọ́run ní ẹ̀bùn ààyè mímọ́ ìyẹn Ọlọ́run fẹ́ kó fẹ́ràn
1: òun
0: ju gbogbo kan lọ mọ́ bíyẹ́
1: báyìí
0: so fẹ́ràn
1: Ọlọ́run.
0: Èkó mìrẹ́kùn sábì sí wa. Ayé o. Ẹjí wa ń kọ̀rọ̀ dúró láàárọ̀ yìí. Ayé o. Nítorí o nífẹ̀ẹ́ Ọlọ́run. O kò sáfẹ́ tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. If you love him. Bó ṣe fẹ́ ọ. O bá ti jù báyìí lọ. So stand up today. Show that love. Number four. Be a prayer for person. Tó bá ti ní ẹ̀mí àdúrà. O ti ní ẹ̀mí òkè. Kò sógun tó ń borí aládùúà. Ojú ẹsẹ̀ aládùúà lè sú. Kò kì í rọ̀. Yóò kọ̀la ni. Ojú kì í ti aládùúà. Ojú òní tiẹ̀. Mo lójú òní tiẹ̀. Sọ̀gbẹ́ra ńlẹ̀ báyìí. Tètè dìde. Ojú àdúrà lè ní. Gbogbo wíìkì yìí lórí ètò yìí ẹ lọ sẹ́yẹ̀ rí àdúrà. Bọ́mi àtòrí ẹlẹ́mọ̀ fẹ́ pé. Number four. Giving. Ìfífúnni agbára ni gbogbo ń bá ní ọ̀tá kì í borí ẹ̀ àyálẹ̀ máa sá ẹgbẹ́ mi ìfífúnni. Solomoni gbogbo ọjọ́ ayé kò jẹ ogun wá ẹ̀ orú ẹ̀ bọ̀ ẹni sunday báyìí à ń lọ pẹpẹ ìdámẹ́wàá à ń lọ pẹpẹ ìrúbọ ẹgbẹ́ ọmọkùnrin yẹn wọ rẹ tó dá wọ mìrẹ́kù tó bẹ̀rẹ̀ so má fi ẹni ṣeré torí gbogbo pẹpẹ tí n bá gùn lẹ́nu
1: ní
0: màmá nọrúkọ àwọn yẹn
1: sọ́kẹ́
0: bó ṣe ń ṣe yẹn títí dalẹ́ làdúrà ọmọ ọ̀rọ̀lẹ́ lórí mo gbàdúà ó ní tẹsimọ́nì ó ra ànúgbà omi ìkógbàgbára òróró ìkógbàgbára psalm 68
2: Echo Bank account 097-000-3215. Again, Echo Bank account 097-000-3215. That is Freedom Apostolic Revival International Ministry. This is the name of the account. I can use our Providence Bank account. Providence Bank account is 89-00-512948. Again, Providence Bank account 89-00-512948. Freedom Apostolic Revival International Ministry is also the name of that account. Or you can use our First Bank account also. First Bank account is 20-14-651906. Again, First Bank account 20-14-651906. Ojo Sam, Omo Oloju Jesu, is the name of that account. Enquiries and details call us on 081-123-2 in 5 places. I can use those 70-81-16-4090.
3: Remain blessed in Jesus' name.
0: Bye, Loluwa.
1: That says the Lord.
0: Egba Yanula. Bosen was service learning.
1: As you enter service today,
0: logo rebere. Enter on Facebook.
1: I
0: share video here.
1: Share this video.
0: Ni 21 times. Bye bye. Ogo yin bujade. Back by the ni program la roi. Gbogbo en to ba ri. So for pe.
1: I will use my glory.
4: Ojumo oni tumo oye alaafia la kidiri loju orun onise owo nrerin muse onisowo nfeyin laaro kutu be lara onise ijoba ngba yagiyagi tori ba mejiko 32 fm ni won gbo 94.9 ojo ayo loni
5: 32 FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan

nígbà tí ìyìn rẹ bá lọ sókè ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọlu àwọn ọ̀tá ìdádúró rẹ àwọn tó bá jí àwọn gbèsè àwọn ẹ̀gàn àti àbùkù ẹ̀wẹ̀ rí tá a gbọ́ wọlé yẹn àṣírí dávidì nínú bíbélì náà ni ìyìn bẹ̀rẹ̀ sí ní ìyìn ọlọ́run nígbà tí ìyìn rẹ bá lọ sókè àwọn ọ̀tá gbèsè àìsàn wọn bẹ̀rẹ̀ sí ní gbọ́ orúkọ jésù máa yin ọlọ́run àwọn kan yin ọlọ́run nínú bíbélì nígbà tí ìyìn lọ sókè ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọ́ lu ọ̀tá wọn jehoṣafati ni ọlọ́run sọ fún ẹgbẹ́ púpọ̀ àwọn ẹgbẹ́ akọrin wọn bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run ẹnìkíní wọn ń gbé ẹnìkejì lógedegbe ìyẹn ni pé àwọn ogun yẹn á máa gbéra wọn sọlẹ̀ bíi gbèsè bíi àìsàn bíi ìdààmú bíi wàhálà nígbà tí ìyìn bá lọ sókè ọlọ́run agbọ́kàn pẹ̀rẹ́ jẹ́ láàárọ̀ ẹ̀jẹ̀ kábíọ́ ọlọ́run white jùgbà ẹbẹ̀.

0: rántí pé ìgbàgbọ́ ìpọnrà àti ìgbésẹ̀ rẹ níṣe lórí ètò yìí tí ọlọ́run bá sọ̀rọ̀ wọ́n ń ṣe èèyàn tó fi purọ́ àwọn èèyàn tó fi ṣèké wọ́n sì ń dalẹ̀ májẹ̀mú ọdún kejìlá ètò yìí rèé láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú májẹ̀mú ìràpadà tẹ bá wa dá yìí nínú ohun tí a ní yìí àtomi àtòróró àtóngbogbo tó fi ṣàpẹrẹ ìgbàgbọ́ láàárọ̀. Ìṣílẹ̀kùn ẹ̀rí rẹ̀ pariwo sí èèyàn kan létí èmi ilẹ̀ rí kan white gbájúgbà.
1: Apostle Karo Ekuse Oluwa Oluwa Masagbara dọ̀tun wọn èmi náà jẹ́kan nínú àwọn ọmọ yín lórí afẹ́fẹ́ o apostle ẹjọ́ ẹgbà mi kọ́ ló ń ṣàánú fún mi torí àti bíjọ́ mẹ́ta.

0: pàápàá lórí ètò yìí àdúrà ń gbà ó mo ń sọ ibi ìdire lórí ètò yìí ń jẹ́ kí ìgbàgbọ́ rẹ kó rọ̀ mọ́ tèmi o.
1: ìṣòro tàdúrà mi lè gbọ́.
0: ìbéèrè kan wà tí ẹlẹ́dà rẹ láti dáhùn láàárọ̀ yìí. Isaiah 55 verse 2. ó ní kí ló dé tí ẹ̀yin kò ṣe ń náwó yín sí orí tí ń ṣe tí oúnjẹ tábílà la yín sórí tí kìí ṣe tí ń ṣe tí ọlọ́run kí ló dé tó fi náwó sórí àìsàn. ìdáhùn tó yẹ kó dáhùn láàárọ̀ yìí nìyẹn á fi àlájẹ ògògó lé yín lọ́wọ́ àti gbogbo àwọn tó wà ní ipò àìsàn lórí ètò yìí tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ mo dó lórí kírísítà pátá ilẹ̀ mìíràn ìyanrìn ni àdúrà ṣe tiyín náà kò ní ṣe tiyín tì àti irúgbìn ìràpadà yín ọmọ mi jẹ́rìí nínú gbọ̀ngàn ìpàdé wa níjẹ̀jọ emmanuel ó ní wòlíì ọlọ́lá ń lué o ọ̀rẹ́ ẹ̀ kan ṣe àìsàn tó lágbára gan-an ní uch jẹ́ kó náà tẹ̀ ṣe àwọn tó wà ń bẹ̀ kúkú gbọ́ jẹ́ kí n tẹ̀ ṣe ra padà ó bá ṣe lọ́rẹ́ ohun tí ò lè jẹun tí ó rẹ́spọ́nsì treatment ó ní lójú ẹsẹ̀ ó bèrè oúnjẹ àìsàn tó ń ṣe wà kírítíkà gan-an ọmọ yẹn náà wá jẹ́rìí níjẹ̀jọ ẹ̀yin tí ẹ wà ní gbọ̀ngàn lè jẹ́rìí sí i èmi ò tó ọjẹ́ lórí ètò yìí o ọlọ́run ọba elédùmarè èmi náà fi tọ̀dọ̀ mi ran àwọn ìdílé ògògó lọ́wọ́ láàárọ̀ yìí bí kọ́lọ́run kò ra padà lọ́wọ́ àìsàn tí wọ́n sọ yẹn apàdúrà ká ìtàgà ò ní lè ká wọn ní gbé dórí ètò yìí mo dó lórí kírísítà pátá ilẹ̀ mìíràn ìyanrìn ni àti kọ́pì ìràpadà ẹ̀mí ènìyàn ó ní ọ̀rọ̀ tá à ń ṣe yìí ohun gbogbo tó ti fẹnu sọ bí ẹ̀gàn àti àbùkù bí ìyá gan àìsàn gbẹ̀mígbẹ̀mí ọlọ́run tó ní ohun gbogbo ní ìkápá mo fi irúgbìn wọ inú ilé ìṣúra ọlọ́run lọ láti fún ọ ní ẹ̀jẹ̀ tuntun

àtàwọn oníṣòwò. Ẹ mú àpẹẹrẹ ìgbàgbọ́ iṣẹ́ yín dání rúbíríkì làbá ẹ àti mọ̀ pọ́ bẹ́ẹ̀ làwọn ń lò. Bàbá wọn ti ṣàṣẹ tẹ́ḿpù lẹ́ ń lò nísìn. Bàbá wọn tẹ́lọ̀ tẹ púrúl. Mo fẹ́ àná ẹ̀yìn tí ẹ̀ kì í ríṣẹ́ gbà. Ẹ̀yìn kọ̀ntrák àbí ẹ̀yìn tí ẹ̀.

0: tó sùn a kó àdúrà o ẹ ṣe ẹ kó àtìlẹyìn gbogbo wa o ẹ ṣe o ọ̀nà tí inú máa là sí rere pẹ̀lú ògo ọlọ́run mo ní ní ẹ̀yìn ìgbà tá a ṣe péyà níjọ sunday mo rí ìyípadà ọlọ́run yà mí lẹ́nu ẹnìkan wà tó yẹ pé ó máa ń fún mi lówó tẹ́lẹ̀ lọ́sẹ̀lọ́sẹ̀ lówó oúnjẹ tó fi máa ń ràn mí lọ́wọ́ torí sínú ọ̀dà nìyí ẹni yẹn dẹ̀ ti ní òun ò kí ń fún mi mọ́ àfi bá a ṣe ṣe péyà tán níjẹta ó ṣe di àná wọ́n tún ṣe ń fún ènìyàn ibi ọ̀nà ọ̀pá yẹn kò ní pa àwọn ọmọ tí inú ẹ̀ máa ra nígbà fún gbogbo ọ̀nà.
1: ó padà sọ́dọ̀ ọlọ́run náà nìkan ló lè kaye ẹ̀yìn tí wọ́n ṣíwèé ìrántí lẹ́yìn tí àná ń tiwájú orí yín àṣírí ni mo sọ gbogbo ohun tí ò jẹ́ kẹ́ ra láàánú tó jẹ́ ká ń dúró ọlọ́run tí mo kúrò kó lè dúró mọ́ lórúkọ jésù kristi násárẹ́tì ọ̀run tó ṣí òjì tì mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí mo ti gbà lórúkọ jésù kristi àwọn tó tún ṣe irúgbìn ìràpadà àwọn àti ẹnpátàṣẹ májẹmúyàn yóò bá rin olùrànlọ́wọ́ tó kò ní ronú sun ìfàmìlóyún máa bá àjàgà jẹ ní àjàgà tọ́lọ́run bàjẹ́ lórúkọ jésù àjàgà tó ń dí gàgà olóore àjàgà yẹn ò ní gbérímọ́ o mo bá yín yọ̀ǹtọ́ fún yín àjẹmọ́nú ni yóò jẹ àwọn náà lè máa fún ẹlòmíín.
2: ọkọ̀ àjọpẹ́ lorúkọ mi láti mọ̀lẹ́tẹ́.
3: bandi ẹ kàrọ sà. ẹ kú ṣe olúwa olúwa sagbára àdọ̀tí ẹ kú ṣẹ́ ránṣẹ́ o. ẹ ní fọmọ ṣiṣẹ́ ránṣẹ́ ẹ ní fọyà ṣiṣẹ́ ránṣẹ́. ẹ ní fẹ́mẹ̀ra yín náà ṣe o. dádì mo lẹ́rìí ni o. mo wá sí gbọ̀ngàn níjọ sunday ìjọ àkọ́kọ́ sínú àkọ́kọ́ wá ní ẹ̀mí àtàwọn ọmọ mi mi ìrè yàn ṣe mí láàánú rí but ìnáyà àjọ tá a ti kúrò ní gbọ̀ngàn báyìí àtàánú mo rẹ́yìn àtàní kí n send account number tí wọ́n ṣe 10,000 naira sí mi ẹ ṣe gan dáàdì.
1: sista àjọkẹ́ ẹyin nìkan kọ́ ọlọ́run ló mọ iye ẹgbẹgbẹ̀rún ẹ̀rí tá a ti gbà nígbà tí wọn àná ti wájú orí yín kí ọlọ́run bá sọ̀rọ̀ ó túmọ̀ sí pé àwọn ohun tí ò jẹ́ kí ẹ rí aláàánú ni ẹ̀mí mọ́ mú kúrò yẹn látòní lọ́run tó ti ṣí kò ní ti mọ́ àwọn olùrànlọ́wọ́ tó kù òní rọrùn sọ́ àwọn olè dá a ṣe pẹ̀lú ìpàgọ́ mi tá a tún ṣe ẹ̀rí yẹn ga jù yìí lọ lórúkọ jésù àlàáfíà fún.
4: dádì ìdúrà mímọ ti gbà ọ̀nà mímọ ti là ọmọ dúpẹ́ fọlọ́n ẹnu àṣẹ ń bẹ lẹ́nu yín ẹlẹ́lẹ́dàá wọ́n jà fún wa ọmọ ti jà fún mi owó gratitude mi ọmọ ti ní wọ́n san fún mi ẹ ṣe àmàánú commission wa fún rẹ ló pé ọmọ mi ló pé kọ́ sọ fún mọ́ mi pẹ̀lú ògo ọlọ́run lọ́la ara láti. why daddy daddy daddy daddy oyún mi dùn èmi lẹ ṣe ń tẹ ṣe lónìí èmi lẹ ṣe fún orí mi ò gbà bọ̀dẹ̀ ire ni mo rí o ayọ̀ ni mo rí o ìdùnnú ni mo rí o èmi nìkan ló yé kò lè yé ẹnìkan kan ìdí tí mo fi yin bàbá èmi nìkan ló yé bàbá inú mi dùn orí atúnṣe tẹ́ ẹ ṣe fún alẹ́ni mi ló tún ṣe ẹlẹ́dàá mi ò gbàbọ̀dé bí ẹlẹ́dàá mi lànà fún mi ní àdájì ẹ ti sọ bẹ́ẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ ẹni máa gbà láìpẹ́ láì jìnà mo sọ wọnú mọ́tò ẹni tí ó gbé mi ní ṣọ́ọ̀ṣì gangan ni mo kàn ní jẹun chẹ́ẹ̀kì fóònù mi mo ṣe chẹ́ẹ̀kì ẹni yẹn ẹ wá làdé apostle kúbẹ̀ bíbí ó sì ṣẹ́ bẹ́ẹ̀ dájì ojú òní tí yó ẹ ti fẹ́ orí mi ẹ ti lórí wa kò ní gbàbọ̀dẹ̀ orí wọn máa lànà fún wa ní lọ́nà kọ́nà mo dúpẹ́ fọ́nà mo ní sọ fún yín ni o.
5: ẹ ṣe inú mi dùn.
6: olúwa.

0: gbogbo agbara ni o wa lowo Jesu ti ko bo emi o mo Jesu ti won o le mi se ma nlo ada bi tin ba mu kankan muruko olorun nu bibeli mo Jesu nu bibeli yi bi olorun tori atiri Jesu oyigbo Jesu lo wa gan igbagbon igboran igbese te lo se on ni pataki bere si ni se rugbinra pada re emi o tu oje o olorun wa lori eto yi o yanu re gboro o tu wi be je be re o tu tan silekun re olorun mo silekun ilera mi sile
1: o ma ju le adura lo
0: mu ega ti abuku mi kuro mu gbese mi kuro ma isan mi daruko e bẹ̀rẹ̀ sí ní ṣe ìràpadà rẹ stanbic ibtc bank èmi ò tó ọjẹ́ sórí àwọn tá à ń papọ̀ tí a fi ń sanwó rèé o èmi kò lè mọ̀dá sí lọ́sọ̀ọ̀sẹ̀ n tó jọjú máa rọ́bí dànù adé tún fi béèrè ọlọ́run sì ń ṣe é àwọn tó sì ń ṣàìkórè tiẹ̀ jẹ iná mú wọn láàárọ̀ yìí o ní nànà dànù lórí ètò yìí o ṣìwé ìrántí rẹ ohun gbogbo tó fẹnu sọ yóò lọ sílé àṣẹ èyí tó ṣí ọlọ́run kó ṣí èyí tó ti ọlọ́run kó tì í àbí kẹ́ lo ope 80 82 87 36 78 alade olúgbòmí fọláṣadé tàbí stanbic 00 17 64 54 82 mo wọnú àka ọlọ́run lọ ọlọ́run ẹ̀ ń dalẹ̀ má jẹ̀mú o akọpẹ ẹ mọ ẹgàn àti àbùkù kúrò torí wọn pa ẹrí mọ ẹrí yẹn náà ni ìgbọràn wọn owó náà kàyín láti fún

0: Adekunle Isaac Adedoyin on Facebook. Ti en ba lo sojo po Facebook arakunrin yi. A ta inu awon mo wa. Papa awon mo obirin ni abete won. Ni ghetto won. Opolopo awon mo obirin ni won fi egbogi ororo se gbekele. Ti won fin ti won fa. Adi awon kan ni Isaleko. Adi awon kan ni agbegbe kan to pe ni Akala ni Mushin. Ke lo ni ilu Ibadan bi. Awon agbegbe kakiri le Yoruba awon mo obirin ti won ju omo odun 15 16 won ti wogbon odun ko ta polopo won bi mo ore ni to lo mo be da won kunrin won yin ba won se ere ekoto won si ko da ikansele lo gbomo so ni ose to koja yi ibi ton gbe jaju le to gbe natan soke natan soke egbogi oloro ko gbadu pe Satani oni jati egba awon mo to si wa ni rupo yi bere si ni se ira pada fun won o Olorun emi o to oje a gbo polopo eri awon ti Olorun gba ko lowo egbogi oloro lori eto yi gba ira pada won o gbadu pe Satani oni jati egba Olorun yo fa mo won ni igba keji eje ka lo si awujo wa right eje ka lo si awujo wa e wa awon mo obirin ti won fi egbogi oloro se igbekele to omo re ko le fun won ni isini omo ta ba ko to gbele eyin ro pe ile te ko si bodija old bodija abi new bodija iwo ati se la nso awon mo won yi nipa egbe kegbe omo mi bi awon elese ba ntan iwo ma se gba afarawe awon mi nipa emojuto awon mi apa igba bere si ni se ra pada fun awon to wa ni rupo bayi o emi o tu oje o o de je ka lo si awujo wa e ja lo si awujo wa white o ya jugba e je ka lo si awujo wa oniruru omo ni a ri de awujo wa opo omo lo ti di omo wole yen bo ekun koda ti sa omo kun ile kan awon mo benin gan olopo awon mo won yin ti won si ya omo gofe pupo lowo awon obi ni tori omo ti aba ko ni ogbele ti akota ile ti ako yen na ni iwa ati ise ti won fi ran ni awujo wa mo ti po ni Isaleko o wa ni Ibadan kakiri orilede ile Yoruba ni awon mo wole yapo ekun wa sibe sibe a o ni jebi lori omo ini oluwa ni omo je ta si pe ni ini alati ko ni ona ti olorun alati ko ni eko awujo alati ko won ni eko iwe tabi ti ise owo a o ni jebi o mo mu foran yin wa lati fi si wa ni gbere igbako wipe a o se isiro lori awon omo wa emi o ni jebi lori omo omo ti abako o gbele ti akota iwa ti se ni awon omo kan re ni Isaleko egbon ewo won o
1: tamanu ma mo pe ona n pe ge si wo na osamo bo bere da mo to mo ko le je mo
2: pepe abi we ra won to lele eh to ba lagba sinu adugo yin niyan o believe
1: ibo lo npe bi ba Isaleko lo npe bi ba o se musin o ti je musin wa n bi to gba Isaleko a lo wa n bi ba
2: yo island won le so Lagos island ah e wa ile
1: o ma so pe were ni wo na
0: Ni se Isaleko likan kakiri orilede Nigeria ni awon mo wole ya bo ekun wa mo mo gbadura pe Olorun ti ma n tu eniyan mo yo tu awon mo woyin mo awon mo woyin lo fi egbogi se igbekele won won je ogo won e ti won ti je Olorun ko mu ki won po danu ko fun awon woyin ni igba keji sugbon eyin obi eyin obi eyin ti dile eyin ti daru papa eyin obi abi mama wo bo ti se wa lobi lo wa ni banja won se wa lokunrin ni won wa lobirin abi ki olorun ko jo ko ra omo won yin pada imi tun re o egbo
1: ini sa wa o ini sa wa o awa la ma fi yarin je ko gbona ini sa wa ba ku wa o nika le go so ilu ato nje ilu yin ka ma wo bo se lo ini sa wa fa ini sa wa o
0: olorun ko fun won ni igba keji ikan re o olohun oko lawujo wa Ọlọ́run kó ra ọmọ wọn padà kó fún wọn nígbà kejì ẹ gbọ́.
3: Bí mo ṣe wà rè ẹni máa fẹ́ mi tí mo mú wá mo ti Singu ó ti pẹ́ dẹ́ ti Singu sẹ́yìn ó ti lé ní 2 years ọdún méjì ni mo wọkọ̀ ẹni máa fẹ́ mi kémi àti rẹ̀ máa play lọ́fù inú ilé ẹ máa máa kíìsì mi tí mo mú wá lẹ ṣe wà rè ó ti sún mi ti Singu tó tí mo ń gbó sí tí mo ń gbó mi ti gbó wọlé mi lọ́kọ̀ mo wọkọ̀ ò ẹ bá mo wọkọ̀ ẹ bá máa tọ́jú mi ẹ jọ̀wọ́ ṣé mi bẹ́ẹ̀ dédé ọmọ Nàìjíríà.
0: Mo gbàdúrà pé a ò ní jẹ̀bi lórí àwọn ọmọ wọ̀nyí ọlọ́run yóò fún wọn ní ìgbà kejì bíi ti Samsoni nínú bíbélì àwa òbí a ò ní jẹ̀bi lórí ọmọ tó ọmọ rẹ kò lè fún ọ ní ìsinmi. Nínú bíbélì àwa òbí a ò ní jẹ̀bi lórí ọmọ tó ọmọ rẹ kò lè fún ọ ní ìsinmi.
4: Kò dẹ̀ gbọ́rọ̀ sí mi lẹ́nu ọ̀tá àwa máa múra bíi wèrè tó ó bà mí nínú jẹ́ ó dẹ̀ ń dójú tì mí ládùúgbò tí ò bá mú kinní yẹn ààrẹ àwa dẹ̀ ṣùgbọ́n tó bá ti mú kinní yẹn báyìí á rí wọn pariwo á máa sọ̀rọ̀ lá máa jà lá máa ṣépè mi ò fẹ́ kí ogun yẹn padà sí lára mọ́ ó lè gbọ́ tèmi kó náà ṣe rere káyé ẹ̀ lè tẹ̀síwájú ohun tí mò ń gbàdúrà nìyẹn dáde ni.
5: Ṣàánú mi lórí ọmọ tó ń bobijé lójú mi ní gbogbogbò ẹ̀yìn ọlọ́run tẹ kó bọ́ ṣàánú fún mi ọ̀wọ́ ọlọ́run mi dáàdì bá mi pe ọlọ́run tó pé yí gbogbogbò àníwò máa ń sunkún yí ọlọ́run ṣàánú mi dáàdì ọmọ tó fẹ́ fi mí ṣẹ̀ sí ládùúgbò ibi tí mò ń gbé wọ́n rò pé lówó kan ni mí ẹni ọ̀wọ̀ ní mi mo respect ara mi ṣùgbọ́n mi ò lówó lọ́wọ́ náà mo respect ara mi mo jókòó mi sáyè mi ṣùgbọ́n mo mi yìí ó ti fẹ́ sọ mí dìdàkudà ó ti fẹ́ dojú tì mí dáàdì ṣàánú mi ni kí ṣe ẹ̀sìn lélẹ́yìí ẹni tí ò máa ṣe rí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ olúwa dìde ọlọ́run tẹ̀kọ́ gbà mí ọ̀rọ̀ ọlọ́run mi.

bọ́ apọ́túlàládé ọlọ́run ráṣẹ bẹ́ẹ̀ láàyè mi dáàdì. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó pè yín. Mo dúpẹ́ lórí ìpè yín. Àṣebáyilẹ̀ ṣe tóbi tó olúwa ọlọ́run gbogbo ayé.

0: Daddy, I'm very, very grateful. Ara mo yẹn ti balẹ̀. Mi rí Tracy sì pé ó mú wọn. Ah, Daddy, òun ti ṣe arọ́ bí. Lórúkọ Jésù, ogun tó ti ṣẹ́, kó má gbérí mọ́ lórúkọ Jésù, kó ṣẹ́ ní àṣẹwọlẹ̀. Daddy,
1: ẹ ṣé o, my daddy, thank you.
2: Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ jẹ́ ká darí ògo padà sọ́dọ̀ Ọlọ́run fún ìgbọràn tiyín náà. Bíbélì ní ìràpadà ẹ̀mí ènìyàn ní ọ̀rọ̀ tá à ń ṣe yìí. Jésù yóò tún lu ní gbogbo omi jẹ́nu láàárọ̀ yìí fún àwọn tó bá tún gbọràn nípa ìràpadà àwọn ogun yẹn ò ní gbérí mọ́. Anointing of double portion. Lórúkọ Jésù yóò nu omi jẹ́nu, yóò sì bá gbogbo ìwà pálapàla, gbogbo ẹ̀mí fífín fífà ni ìfàmíròyàn yóò já lulẹ̀ láàárọ̀ yìí. Lórúkọ Jésù, ogun yẹn Jésù ti gbé mi pátápátá, kò ní rí mọ́. Mo bá yín yọ̀, ẹ kú oríire mọ́.
3: Orúkọ mi ni Ibrahim sá.
4: Àdúgbò wo lẹ ti wá sílé sá?
3: Àdúgbò Ṣáìdì Gbagiri sá.
4: Olóò wá dúpẹ́.
3: Bẹ́ẹ̀ni sá.
4: Kí ni Tọ́lọ́run ṣe fún ẹ lórí ètò yìí tó fi wá dúpẹ́ báyìí?
3: Ọlọ́run yọ mí kúrò nínú ogun olóró láti máa fa Colorado sá.
4: Ẹni tó ń sọ yìí ṣòro gbà pọ̀. Ọdún mélòó ló fi ń dohun tó ń lò yìí?
3: Dádì, ó ti pẹ́ o. Ṣe mọ̀ pé díẹ̀ díẹ̀ ni kíní, torí láti ilẹ̀ igbó fífà ni mo kàn fà. Nǹkan fífà igbó ni mo kàn fà. Ṣùgbọ́n ti máa ní kí n wo ogun ọdún yẹn pọ̀. Ó ti máa tóbi 10 years sá.
4: Ìgbà ló wá fi tó fi lè wá pé o lẹ́rìí tó fẹ́ wá jẹ́. Pé Ọlọ́run tú ẹ sílẹ̀. Irúgbìn táwọn òbí rẹ̀ ń ṣe.
3: Kì í sọ pé àdúrà náà ni ó ń gbà lórí mi sá. Torí oríṣiríṣi ìrìnàjò ni ó ti gbé mi rìn. Oríṣiríṣi iṣẹ́ ni mo ti ṣe. Oríṣiríṣi ìbí ni ó dẹ̀ ti gbé mi lọ. Àìmọye ẹlòmíì tó máa kówó iṣẹ́ fún mi jẹ́ pé màá fi fa nǹkan náà.
4: Iṣẹ́ wo ló ṣe ń gbà
3: yẹn? Mo ṣiṣẹ́ fọ́níṣọ̀ ńgbà yẹn.
4: Owó fọ́níṣọ̀ tó pa fún ẹ ńgbà yẹn? Ìwọ o kéwèé ni.
3: Mo kéwèé graduate mi sá.
4: University graduate.
3: Bẹ́ẹ̀ni sá.
4: Ọ̀rọ̀ yìí ìyanu ni o. Kí ló sọ pé o máa ń lò ńgbà
3: yẹn? Colorado ni sá.
4: Kí ni iṣẹ́ tó ń ṣe lára?
3: Kò kí ń ṣe nǹkan kan lára dájú o. Téèyàn bá fà á tán sí i, it is more or less like you feeling on top of the world. Wà á kéèyàn kàn feel high. Wà á feel high lásán náà ni. Bí pé o ti ní gbogbo nǹkan tán bí pé o ti achieve gbogbo everything. So ti INEC ní bá ti dá lára lórí pé school àwọn náà ló tún padà sí.
4: Gbogbo mà jẹ́ tọ́lọ̀. Ẹ kú ọ̀rọ̀ ọmọ màmá.
5: Yes, sir.
4: Kí ni àkíyèsí yín pẹ̀lú torí mo rántí?
5: Àkíyèsí tí mo rí lórí ẹ̀ ni pé Ọlọ́run darapọ̀ mọ́. Ọlọ́run bá mi mú wálé pé sọ pé òun ò ní fa kinní yẹn mọ́. Nígbà tí ń rí àjò rẹ̀ náà pé kó dẹ̀ fà á mọ́ lóòótọ́.
4: Kí ni gbogbo ìgbìyànjú yín gbà yẹn?
5: Àdúrà náà ni àti àwọn nǹkan tẹ́ ní ká máa ṣe, irúgbìn gbogbo ẹ̀tẹ́ ní ká máa ṣe, òun náà ni mò ń ṣe.
4: Àbí àmọ́ ẹ jèrè ẹ̀.
5: Àmì Jésù.
4: Ọlọ́run àánú gbogbo ìkó lọmọdé, Ọlọ́run kó dáa padà.
5: Àmì Jésù.
4: Ibrahim, mo bẹ̀rẹ̀, kí ni ìmọ̀ràn ẹ fáwọn tó wà ní orúkọ báyìí?
3: Ìmọ̀ràn ni mímí pé alákọ̀ọ́kọ́ màá kọ́kọ́ ṣàdúrà fún wọn pé Ọlọ́run tó yọ ẹ̀mí yóò yọ àwọn náà.
4: Àmì.
3: Ṣùgbọ́n ìmọ̀ràn tí màá gbà wọ́n ni pé ó bẹ́tà kí oníkálukú tó bá ń ṣe kó tètè kúrò ẹ̀ ní ìdáná. Kó dẹ̀ tètè pèrè ẹ̀ padà wálé. Torí ọdún náà àánú Ọlọ́run ni màá pè. Kọ́lọ́run jẹ́ kí gbogbo wa ra àánú Ọlọ́run gbà.
4: Bẹ́ẹ̀ni ìgbà tó ti mú kinní kò ló nǹkan kan fífà fífín tó sọ pé ó ṣe. Kí ni àwọn àkíyèsí tó ti bẹ̀rẹ̀ sí ní rí àti ìgbà tí ohun tí a ṣe má ṣe tí ò dà yìí?
3: Àkíyèsí tí mo bẹ̀rẹ̀ sí ní rí ni pé bá tí mo fi ń ṣe torí mo jẹ́ ẹni tí ó lawọ́ kó tó di pé gbogbo àwọn nǹkan báyìí bẹ̀rẹ̀. Most àwọn èèyàn tí mo help gan èmi gan kò tiẹ̀ ní gbọ́ tèmi, kò tiẹ̀ ní gbọ́ nǹkan tí mo bá fẹ́ sọ. Ṣùgbọ́n lẹ́nu ìgbà tí mo fi sílẹ̀ ẹlòmíì gan tí mi ìwà ń wá mi. Ẹlòmíì gan tí mo ti gbàgbé ẹlòmíì gan kàn pè mí ni pé ọ̀gá wa kìnnìkan aláti ìjọ kìnnìkan amúríkínkí bó ṣe ń wọ̀ ni.
4: Ọjọ́ ogun yóò ní gbé mú.
2: Adarí ògo padà sọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run tó gba Ibrahim yóò

bade ni ago mesan abo eto ya tesiwaju arabirin kan ra kaade marun won ni okunrin le kan ni kin fun ma awon ti olorun ba ni ki won ri bi wole lẹ́yìn tí mo bá pe àwọn ọkùnrin márùn ó ṣeéṣe kí n mú obìnrin mẹ́ta sí i wọ́n ṣe ní aago mẹ́sàn-án bọ̀ àjọ lọ jẹ ọkà àjọ jàmàlà ní sátọ̀dẹ̀ tó ń bọ̀ ní recreation club round 29 láago méjìlá mọ́mí tí ó ti ra ọ̀pọ̀lọpọ̀ ticket arábìnrin kan náà wàá kún wọn lọ́wọ́ àwọn ní kí n pe ọkùnrin márùn sí i ẹ ṣe gan ni o 08169537433 lọ́sọ̀ ẹ̀rí rẹ síbẹ̀ o lẹ́yìn irúgbìn rẹ kó o pè mí bí alákanbá fún kàtètè mú kan bẹ́ o mú ẹ̀gàn àti àbùkù mi kúrò Stanbic IBTC Bank 00176454 82 àlàdé olúgbòmí Fọlátadé lọ fẹ́ ibi ìdànù o. Àṣìṣẹ́jà mi kọ̀ tọ̀wọ́ ó dá títí aago mẹ́sàn-án àbọ̀ àtomi àtòróró. Tó ń gbogbo tí ẹ fi ṣàpẹrẹ gbàgbọ́ ẹja jésù yóò darapọ̀ mọ́ lọ fẹ́ bi dànù kárọ̀ bì kan sí ibi tó bọ́ ṣẹ̀yìn rìn kò ní kan ni o kẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ láàrin very dark pan àtọkùnrin kan tí wọ́n yọ kídìnrín rẹ̀ lọ ní ilé ìwòsàn a máa sọ laago mẹ́sàn-án àbọ̀ láwùjọ wa ni.

0: nípa bá ṣe lè bọ́lọ́n sọ̀rọ̀ nínú àdúà.
1: Ago méje àárọ̀ ni gbogbo ọjọ́ ìsinmi lẹ̀tọ̀ pẹ̀lú Python gbàdé ògúnlànà.
0: Ẹ̀tẹ̀ tilẹ̀kùn.

ẹjẹ́ àgbàdúrà o bàbá wa ọlọ́run olódùmarè àtún dúpẹ́ lọ́wọ́ yín fún àsìkò yìí adúpẹ́ fún pàmò àtààbò yín lórí wa adúpẹ́ lọ́wọ́ yín lórí jíjẹ lórí mímu ní òkò ńlá jésù ti násárẹ́tì olúwa gbọ́pẹ́ wa o ọlọ́run olódùmarè àtún wà nbí lónìí láti kọ́ àwọn èèyàn yín torí èèyàn yín ni á ẹ kàn rán mi lọ láti lọ kọ́ ìran yorùbá ní òkodoro ọ̀rọ̀ yín ni olúwa gbẹnu mi sọ̀rọ̀ o lóko ńlá jésù ti násárẹ́tì yínra rẹ lógo o jẹ́ kọ́rọ̀ òye wọn dáadáa torí nínú yíyé èèyàn ibẹ̀ lómìnira wà jẹ́ kọ́ yọrọ̀ yìí kó yé àwọn èèyàn rẹ dáadáa a sì máa dúpẹ́ a mọ fògo fókọ rẹ o ní orúkọ jésù olúwa wa àmì aráalé ará oko èrò ọ̀nà pàìtọ̀ yín ló tún dé o ibikíbi tẹ́ ẹ bá wà ẹ já wádìílé nǹkan o àsìkò ìdánilẹ́kọ̀ọ́ ó tún ti tó pẹ̀lú pàìtọ̀ wa èmi a máa lé mi pàìtọ̀ wa náà ni èmi ni pàìtọ̀ gbadé ògùn lánàá àdúpẹ́ torí pé ọlọ́run olódùmarè ó kúkú ṣeun àánú ẹ̀ dúó láéláé ìdánilẹ́kọ̀ọ́ lórí fífi fúnni mo ní gbàǹkọ gbìlẹ̀kọ́ yìí pàìtọ̀ wa torí kẹ́ni ẹ tọ́ra kó ń ọkọ yín rí ni o ń ọkọ yín rí ìdí ni pé èmi a máa sá fún pé kí ń láwọn èèyàn ọmọ sọ kẹlòmí ọmọ sọ pé owó táwọn ìrànṣẹ́ ọlọ́yìn máa wá ni a máa wá járe ṣùgbọ́n ẹjẹ́ ń sòtọ́rọ̀ fún yín bọ́ ọ bá yaun ọba ń bẹ̀ ọba ń bẹ̀ àti pé ẹ̀kọ́ tó bọ́rọ̀ ọlọ́run mu ni gbogbo rẹ mo gbọ́dọ̀ kọ́ yín níwájú ọlọ́run olódùmarè n ó dùn oúnjọ kan yóò béèrè n tí mo kọ́ yín àní mo ṣe pàìtọ̀ lé fún àmùrò lókorí n ọkọ wọn bá ṣe fi fún ni ọlọ́run lọ́n létí ngbà mo kú bẹ́ẹ̀ ó ní mo ṣàìdá mo ní ẹsì kí ṣàìdá wo ó ní mo dènà ìbùkún tó ní fáwọn èèyàn náà bọ́ ọ bá ya mu ó dènà ìbùkún ọlọ́run fáyé èmi ò tọ́rọ̀ ni ẹ wàá mọ̀dí tí mo ṣe ń kọ́ alọ́tẹ̀ mọ́lálàá ni bí ọ̀sẹ̀ mẹ́ta àbí mẹ́rin sẹ́yìn kọ́ ni mọ́lálàá mo ríra mi pé mọ̀ ń kọ́ yín ní ẹ̀kọ́ fífi fún ni ṣé aránṣẹ́ sí kùkú ni á ìrànṣẹ́ lásán ni á bí ẹni ọ̀ràn wa ń ṣẹ́ bá ní akọ yín kẹ́ni kan a gbọ́dọ̀ kọ́ yín torí wájú rẹ̀ láti dúó ẹ rí pé mo ti ṣàlàyé fún yín nípa ìdámẹ́wàá dáadáa mo ṣàlàyé ọrẹ torí ìwé málákì orí kẹta ó ní ẹ̀yin èèyàn ẹ jàn lólè ọlẹ́nìbó lọ́nà wo ó ní ẹjẹ́ ń ṣàlàyé fún yín nípa ọrẹ àti ìdámẹ́wàá nípa ọrẹ àti ìdámẹ́wàá ọlọ́run fi asan ọrẹ ọ̀fi asan ìdámẹ́wàá náà níbikíbi tó bá wà mo ti ṣàlàyé fún a àwọn oríṣiríṣi ọrẹ ọrẹ dúpẹ́ ọlọ́run ṣe nǹkan fún ọ ò sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọrẹ jọ́ mẹ́jọ láti tún ilé ọlọ́run ṣe láti lò fún ṣe ọlọ́run gbogbo rẹ mo ti ṣàlàyé fún a mo wá ní òní láparí ẹ ó sì nídi lágbára ọlọ́run olódùmarè tó bá ti dijọ́ mẹ́jọ àsìkò wòsàn àtìyanu tún ti tó
eyin te ba tin fokan ba dani leko mi lo ni bi odun meji meta seyin e ri pe tin ba ti se dani leko fun bi osu meji meta ala fibo won fi wosan lai logun si toro kan no se tolorun olodumare ton ran mi o ni iwosan yin e lo se fun lori ofe na atagbara na asidupe lai ma se su tiete e ma pe n ba gbadua fun lori radio olorun wo isan ifoju ni o iyaro ni o ke soro bunkele o ba se pa gbegbe ibadan le yin wa e ma gbo toroju ese ti n ba ti gbadua ni won ni kawon eyan mo pe jan ba ti rowo olorun amen ti o jirin lodun mewa a ti o riran orisirisi adupe olorun ni ke seyan mo jine ka ni pe eyan ni iru ore ofe won le kan ru wa lai lai sugba adupe elekeji moleko ta nko ya fori e so bi kan seri tolorun ba ran yan se oran se ni aran mi lati wa koran yoruba ni gbogbo nkan mo godo ko yin opolopo wa ti njaladun eko paito wa o le logun odun ami ogbon odun ko le wo ki wo na so pe ah en ti tin ko alatodun bi odun me dogbon emi na godo fowo ran iru se ran se lowo se ma gbe en ti osoro owo logbon odun e ma je npa rota nje igi teyan ba fe yin ti ti o ba le gba yan du o ko le wo pa yan sugbon ore ofe en lolorun fe sile kun re le fun o be yan ba fowo ran si olorun lowo olorun ma bukun yan o en to wa nbe nu olorun ma bukun yan tori na gbogbo eyin to je pe e ti jaladun ore ofe olorun nipasẹ ẹkọ paito wa mo lẹẹkan lọdun ka jẹ ẹkan naa lọ ẹẹkan lọdun a faaye lẹ fonkaluku wa pe emi naa fẹ fowo ran iṣẹ iranṣẹ lọ ṣe wa ri bi awọn eyan da si re o njẹ e mọ wipe awe kan kọ tẹsi si mi o ni paito wa apo owe wo le fi a ma fowo si mo ni ke ya mo ti a pinnu inu osu kọkànlá gbogbo yin e sakọle re inu osu kọkànlá lọdọọdun en la ma fi fun ise iranse paito wa inu osu kọkànlá lọdọọdun se rosu kọkànlá un en ma ran wa leti lati bere dopin won o si fun alapo owe ta le fowo si ise wa ni lati mu ki rere jesu otan kale bi mo se nse dani leko fun yin mo nse le yibo mo nse le awusa n ba so fun yin owo ti an gba papa ni le awusa koda ni le yibo na owo ti an gba ese kere mi oju se wa temi o ni wipe ka tan irere jesu e se awo ngba ti esan ti a ma ru yan je e mo pa kan ranse olorun kan ma tu yan je ti won fi ro gbo papa ro gbo wo lo yin isi olorun la fi nse yo bukun e o ta ne yo bukun baba mi kuku jeru ke je ogiri ọpẹ lo n je re olorun nikan mori to je pe eyin o fun ni
ohun to je ti e yo si tun bu kun yan olorun olodumare se ba mo nkan kan waye ah mo nkan kan waye gbogbo nta ni ohun lo fun a o si tun mo lara n to fun o fun yo si tun bu kun o pada olorun olodumare nikan ni tori na e sakole re ni osu kokanla won mo ran ile ti ene gbogbo wa lati pinu emi na o fe le ran ise ran se paito wa lowo ki rere jesu ko le gbile ka kiri orile de ene kene tori oje olorun obukun se ri fifi fun ni ile kun tolorun siun fanfa ni omo niyan ni mo ti ni ke je ewedu ke jamala osugbo fun a lore ofe ko won o le bukun a efeleyun eseleyun leji lagbara olorun mo ni lati jo mejo lo iwosan lai logun le ko ta ma ko o e wa so fara ile e so fara oko pasiko iwosan ton ti to o kere tan osu meji gbako lai se ofoju ni o riran ni oya ro ni abo laisan jejere cancer ni oju en se bye bye ni eti di ni ese kan o to le ni o ntiro ni abo yaro ito sugar ni abo ororun sun kene kan rin kaakiri lara re ni abori tulu eje agba olorun olodumare gbo bibeli ni ntele oro na o fi die mule olorun olodumare o ton na wa agbara wo san re bi sese eje agbara di lati jo mejo lo oba re ni kene to saisan ya so fun lori kan ni yi lasiko yi ni jo mejo olorun olodumare.

rẹ̀ yóò ṣiṣẹ́ rẹ̀ bí ṣeéṣe ogó ìmọ̀ni fókọ rẹ̀. Ọyá ẹja wẹ̀kọ́ òní tí mo ní karanjágbá ni mo fẹ́ kọ́ yín ní àwọn nǹkan kan. Ìwọ tó o bá ń gbọ́ mi lónìí, ẹ̀kọ́ yìí lè mọ iyì ọ, ó lè mọ iyì ọ. Ìdí tí mi sọ́rí sẹ́ni téèyàn bá wo bí nǹkan ṣe le tó ní orílẹ̀-èdè wa yìí, ẹ rí wípé téèyàn bá tún wà súpé kéèyàn fún ọlọ́run ní nǹkan, kéèyàn fún ọlọ́run lára bébí ṣe ń pààyàn yìí, ẹni nǹkan fẹ́ dàbí èèyàn burúkú. Ẹni mo ṣe ló lè má yé ọ. Ṣùgbọ́n àwọn tó yé bá yé tó o bá jọmọ ọlọ́run, ó mọ̀ wípé kinní kan ń bẹnu tí mò ń kọ yín lónìí. Mo fẹ́ wo àkọlé tí mo lè fi fún un. Mo wá pè ní ẹ̀jẹ̀ jíjẹ́ àtẹ́bọ́ kàǹkà tí kagún láyà. Ìgbé mi náà wo àkọlé ẹ̀rín pa mí. Mo wá rántí ọjọ́ kan tí mo ṣe ìdánilẹ́kọ̀ọ́. Ó dàbí pòǹdó ni àbí kìtì, bóyá kìtì ni. Arábìnrin kan bá pè mí, ọkọ̀ tẹ́sì tí ẹ ní, ó ní páìtọ́ wa. Bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ntẹ́ ní ẹyẹ méjì ìjà sá. Ó fẹ́ dàbí ọ̀rọ̀ awo. Mo ní mo mọ̀ sí nǹkan o. Tí wọ́n bá lẹ́yẹ méjì ìjà sá, kì yóò bá níyàn. Àtàn sẹ́sẹ̀ mọ tú Yorùbá fẹ́ yẹn tẹ́ ẹ jẹ́ Yorùbá, nǹkan yan. Tọ́rẹ́ lòmíì tó bá gbọ́ ẹbọ kàǹkà tí kagún láyà, ọfọ̀ ni ó pé o, kìí sọfọ̀. Ṣé ríran agún ẹni máa jẹ̀bọ̀? Tẹ́ ẹ bá àwọn ẹbọ tí wọ́n máa gbé sórí ìtàn, bó jẹ́ ẹ̀jẹ̀ pé láyé ìsìn mi ọ̀kan jì láàárọ̀ kutukutu wọn alẹ́ ẹyin rè. Wà á yá fi dá búrẹ́dì dọ̀bálẹ̀. Wà á lẹ́bọ̀ ẹni ti gbà, ẹbọ ẹ ti gbà, ó tún fòròrò sí. Ṣùgbọ́n tí ẹ bá ṣèyàn, igun ni ì máa jẹ ẹbọ. Tí wọ́n bá gbẹ́bọ sábẹ́ igi kan, igi àràbà kankankan, ẹyẹ igun ni máa jẹ. Tí wọ́n bá wá ní ẹbọ kàǹkà tí kagún láyà, ìjẹ́ ń sọ ni pé ẹbọ tó tóbi débi pé àyàbá gún gan fún rẹ̀. Ṣé bíbọ̀ bá jẹ tí kò bá yó, ikùn yó náà nù. Ẹbọ tó ń gan ò lè jẹ tán. Ṣé ẹ mọ̀ pé ẹbọ ọpẹ, mo rántí àdúgbò kan tí ń bẹ ní Apẹtẹ, mo rúbọ. Ọjọ́ kan bàbáṣà kan ṣàlàyé fún mi àpèjá orúkọ, ó ní mo rúbọ ọpẹ. Ẹni ó kọ, mo rúbọ ọpẹ. Ẹbọ ọpẹ ẹni kéèyàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà mo wá ní ẹbọ kàǹkà tó kagún láyọ̀ láyà, ní tí mò ń sọ ni pé ìgbà míì máa wà téèyàn máa fún Ọlọ́run ní nǹkan tó kọjá orí pípé. Ẹrú ẹ̀kọ́ ìkò lè yẹ̀yìn alákọ̀wé láéláé. Àwọn kò fẹ́ sọ fásitì tó jẹ́ pé gbogbo kọ́bọ̀kọ́bọ̀ tí wọ́n nà lọ́jọ́ ayé wọn, wọ́n ti fi gègélé, wọ́n ti ṣàkọọ́lẹ̀ rẹ̀. Ẹ mọ̀ pé ní wọ́n ṣe máa fún yàn ní owó pẹ̀lápò òwe, wọ́n ti ṣàkọọ́lẹ̀ gbogbo rẹ̀. Irú àwọn báwọn irú ẹ̀kọ́ ò lè yé yẹn. Torí ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ni mo ní ẹbọ kàǹkà tí kagún láyà. Ìfifúnni téèyàn ó fún Ọlọ́run Olódùmarè tójú olúwa rẹ̀ gan ó sì máa tó yìí. Wípé àbí ṣé èsè gbọ́n fi nǹkan ṣe mí. Ẹ̀yin ẹ wò sí àwọn àpòstélì orí kẹrin. Akọlọ́njẹ rán mi kí n rántí láti kọ́ yín pa ẹ̀jẹ̀ jíjẹ́ náà o.

wípé òkìtì títa ẹ̀ ṣàkọta ọ̀bọ. Ṣé bí ìjọ àkọ́kọ́ rè á ká talẹ̀ wọ́n sì kò wó wá fún sínú ìjọ? Àmọ́ mọ̀ pé mí inú yín ò rí rí, ẹ mọ̀ pọ̀ wà nù bíbélì. Ṣé ẹ rí fífi fúnni kan wà tó kọjá orí pípé? Ẹni mo pè lẹ́bọ kàǹkà tí kagún láyà. Ìfifúnni tí ọmọ pọnlọ dání tí ó mọ̀ kójú èèyàn póyì mo ṣàlàyé fún ìjọ kan lẹ́ẹ̀kan rí. Mo ní mo lọ wàásù ṣọ́ọ̀ṣì kan Londo. Àti á pè mí mo rí n tí à ń ṣe nbẹ̀ iṣẹ́ Ọlọ́run. Àní à ń kọ́ ṣọ́ọ̀ṣì. Ìyàwó ò sì ní mọ́tò, ọkọ náà ò ní mọ́tò. Mo ní ẹ̀yin èèyàn ẹ̀ ń sin Ọlọ́run. Méjì han pẹ́tọ́ méjì tí mo kó lẹ́yìn. Mo ní ẹ lọ wá ta sín tí ó gbé adé Ìbàdàn. Wọ́n lọ́kọ̀ tá a gbé wá ń kọ́ ọmọ láàbù wọn. Ààbùn wọn ni. Àwọn eléyìí ń sin Ọlọ́run. Mo ní ṣe Ìbàdàn àbí kò lẹ ti rí pẹ́tọ́ àti ìyàwó ẹ̀ tí wọn ò ní ní mọ́tò tí wọ́n sì máa kọ́lé Ọlọ́run. Àní wọ́n ti fẹ́ kọ́ débi páànù. Ilé gàréètì sì ni. Wọn ò sì ní mọ́tò. Ǹjẹ́ ẹ mọ̀ wípé tasín la wọ̀ wá? Mo sì gbé mọ́tò ńlẹ̀ fún ọ. Mo sì fi kọ́kọ́rọ́ rẹ̀ sí. A sì wọ́ tasín padà wá bánà. Pẹ́tọ́ wá ṣe bọ́kọ̀ yẹn pọ̀ ọkọ̀ kan ṣoṣo tí mo nínú. Nígbà náà ọkọ̀ kan tí mo nínú. Ṣé ẹ mọ̀ pé ní oríire ọba pé ní mo ṣe báwọn? Pẹ́tọ́ wẹ̀ ń búra yín. Irọ́ kèsè èbú òótọ́ ọ̀rọ̀ kan bẹ́lẹ̀ mọ̀ ń sọ fún yín. Ọ̀dà ẹ̀yin tẹ́ lọ iléèwé fásitì tẹ́ lọ kọ́ ẹ̀kọ́ bóyá sírò ni o tàbókòwò ni o tàbí. Ṣérú wà ń sọmọpọ̀ lọ dání. Òótọ́rọ̀ ni òótọ́rọ̀ ìpẹ́ amọ́sọ̀hún. Ìfifúnni tó kọjá ọpọlọ. Kẹ́nìkan dé ní ìsìn ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi. Kò ní pẹ́tọ́ wa mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ pé a mọ̀ fi fún sẹ́ránṣẹ́ pẹ́tọ́ wa lẹ́ẹ̀kan lọ́dún ní oṣù kọkànlá o. Ọ̀dà náà ilé agboolé wa yìí ẹja wà tí a lè rà á. Ẹ wo bàbá mọ́gàjọ́ kọ̀ọ̀kan pè pé wá. Ṣé ìṣe pé wọ́n ti nà lógun? Ìfifúnni tó kọjá ọgbọ́n. Ìfifúnni tí ò yéèyàn. Ìfifúnni kan bẹ báhùn. Ìfifúnni kan bẹ báhùn. Ẹ ti gbọ́ rí tàn míì tí wọ́n nì. Mo rántí ìrìnàṣẹ́ Ọlọ́run kan lọ sí ìsọjí. Ṣé ìlọrin kọ́ ni? Ibi tó wá fẹ́ dúró sí láti ṣe ìsọjí láti ànílé ni a bá kókó náà lé ń pé ẹ ló bẹ̀ títí tẹ́ parí ìsọjí. Àwọn àfifúnni tí ò yéèyàn. Mo rántí ìrìnàṣẹ́ Ọlọ́run kan wọ́n fẹ́ dájọ́ lẹ̀ má ìdúgbù rí. Màmá kan tó nílé kan ó sì fún ọ. Ó ní ẹ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì náà léyìn. Ó sì ṣéǹgì ó kọ léhun. Ó sì ṣéǹgì ẹ̀ sì tìjọ. Àwọn àfifúnni tí ò yéèyàn nu. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ jẹ́ ń sọ fún yín. Bí ṣẹ̀ẹ̀kan lọ́jọ́ ayé rẹ ìwọ náà gbọ́dọ̀ fi fún Ọlọ́run. Tọ́ jẹ́ pé yọ bà wọ́ gan lẹ́rù bẹ́ẹ̀ mọ̀ sọ fún yín. Èmi ìkọ́ yín ní tí n èé ṣe. Ìkọ́ yín ní tí n èé ṣe. Mo rántí àsìkò kan. Ẹ mọ̀ pé ìpéjọpọ̀ àràn sí Ọlọ́run àbí sí Ọlọ́run kan wà. PFN wà. Láyé ìgbà náà Pásítọ̀ Ayọ̀ Òrìṣẹ́jáfọ̀. Òhun ni alága gbogbogbò. Wọ́n wá ń ṣe ìpàdé. Ọjọ́ tí wọ́n ti fẹ́ parí ìpàdé ní ṣọ́ọ̀ṣì bíṣọ́ọ̀bù Wálé Òkè. Ibẹ̀ wọ́n ti ń ṣe.
ọjọ́ náà wọ́n fẹ́ parí pàdé wò sẹ́ẹ̀sì ni bí mo ṣe rí torí èmi pàtó gbogbo èèyàn lèmi ìdínà bí wọ́n bá ṣe gbé ẹfẹ̀ ní ìbáráyè ń lọ bí wọ́n bá ṣe káàùn ìbáráyè ń lọ kò ṣe ètèmi lọ fún àlọ́ tásìkò kan àwọn ìjọ ṣẹlẹ̀ kódà ọdọọdún wọn ń pè mí ṣàṣà ni ọdún méjì mẹ́ta tí wọn ò ní lọ kérúbù àti sẹ́ráfù lọ́sùn bẹ́ẹ̀ mo sọ fún yín tí gbogbo èèyàn táìtọ̀ wa ìdínà èmi ìṣe kankan pé àbí lọ́jọ́yè bíi kankan ń ò jẹ́ kankan ẹ ṣáàjẹ wà fún gbogbogbò ẹlẹ́mí ṣe jẹ́ páìtọ̀ wa ṣùgbọ́n ló pàdé òun mo wá rí i pé òní ní ọ parí ṣẹ́ẹ̀sì mọ̀ pé kéèyẹ lómi ẹlòmíọ̀ kan sọ ni pé wà á rí yín wà á rí mo bá jáde lọ mo bá lọ ọbẹ̀ ṣùgbọ́n ṣe é mọ̀ wípé ṣọ́ọ̀ṣì bíṣọ́ọ̀bù kò dènà sí pcos ìgbà náà mo sì ń ṣe tẹlifíṣàn ìdánilẹ́kọ̀ọ́ lórí pcos mo bá lọ ọbẹ̀ ọ yẹ ká san owó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún 100,000 ṣe é mọ̀ pé owó gidi ni nígbà náà ọ yẹ kí n lọ san ní ibi tẹlifíṣàn mo ò sì kówó ń sápò ṣùgbọ́n ọjọ́ náà wọ́n fẹ́ parí ìpàdé pfn ní ṣọ́ọ̀ṣì lọ́lá ògún mo bá ní ọ̀dà jẹ́ ń kọ́kọ́ lọ bí pfn tí n bá ń bọ̀ n ó lè fún un lówó ní pcos o owó ń wá lápò mi labá lọ bẹ o pásítọ̀ ayòrì ṣẹ́jáfọ́ ń bọ̀ parí wàásù lọ́ba ní ìpàdé tọ́kàn nínú ètò wa ìré o bíṣọ́ọ̀bù ẹ̀ ti náwó gidi èló lẹ́nà náà tọ́rẹ́ yìí lẹ gba gbogbo wa lálejò bíṣọ́ọ̀bù bá sọ yé wọn ná bí pásítọ̀ ayọ̀ ṣe ní ọ̀yá ẹ̀yìn tí ẹ lè fi ẹgbẹ̀rún lọ́nà 84 sílẹ̀ ẹ dìde sókè mo nílò èèyàn mẹ́sàn-án ìwọ tó ọba mọ̀ mí dáadáa àkọ́kọ́ náà ọmọ wípé gbogbo kéèyàn mọ dìde láàrin àwùjọ èmi o kò sì nú wà mí kò sì nú wà mí èmi tó jẹ́ pé òní olónìí tí mò ń bá ń sọ̀rọ̀ yìí mo ti gọ̀ kádà kẹ̀kẹ́ má wádìí ẹ̀mẹ́ta mo ti wà nù rẹ̀ lónìí irú nǹkan bá ń lo dùn mímí kéèyàn wá dìde lójú gbogbo mò lè dìde ẹlẹ́ẹ̀kejì rèé ò lówó rẹ̀ lọ́wọ́ ǹjẹ́ mọ̀ bí mo ṣe ń ronú bá ní kinní kan bá sọ náà mímọ́ kan gbóhùn olúwa ó ní ọyá dìde kówó ńlẹ̀ owó tí mo fẹ́ lọ fi san owó tẹlifíṣàn tá a ti jẹ ní pcos mọ̀ ni kinní ní dìde kó o kó lẹ̀ mo lè eléyìí kọ̀ sọ o àyín tí mò ń sọ fún inú ìfifúnni tọkọjọ ọgbọ́n ìfifúnni tí ọmọ ọpọlọ dání ẹ ń gbọ́ ya mọ́sá dìde dúró ẹ̀jẹ̀ ń pa ilé rìn ọpọ́n mi ìtàn wà ń bẹ́ẹ̀ n ò rò pé nìkan kan wà ń bẹ́ẹ̀ tó kó owó sílẹ̀ èmi ọkọ̀ sẹ́ẹ̀kì èmi ò ní ọyá ẹja ṣe transfà ṣùgbọ́n pẹ́ nìkan ó kó owó kìsì bá ń lẹ̀ ta ni ọmọ kó owó bá ń rìn tí ẹ bá ṣe pé mi náà fẹ́ lọ sán ní pcos ibo mo ti fẹ́ máa kó owó bá ń rìn ní tí mo sọ fún ẹni tí lé lógún ṣé ò ti ní pógun ọdún báyìí ó ti pẹ́ gan lásìkò ìgbà tó jẹ́ pé pásítọ̀ ayòrì ṣẹ́jáfọ̀ ẹni ọ̀gá kinní òní ó ti pẹ́ díẹ̀ kinní bá ní kí n dìde owó tá a fẹ́ lọ fi san gbèsè tá a jẹ ni ó ní dìde mo bá dìde o ṣe rí gbà tá a ṣàparí gbogbo ẹ̀ tí mo ngbẹ́ tí ń gbowó dọ́dọ̀ mi òun rò pé bóyá máa kọ ìwé pé èmi náà ṣe iye báyìí mo bá kọ́ bá kò mo bá ń kà
se ri awon eyan won yi oju bayi de pe ah an kan lo lo o se awon omo papa lagba n fi roju rorun ni eni o kile kokon na se ri kin to ku nbe o tawe eyan bi meta merin je wa fun mi we sagila sagila afe kowojo afe kowojo mo kan lere ni pe eyin ye mo nkankan mo ni agbalagba n fi roju rorun mo ni en pe o kile kokon na ewo oga sugbon bi mo nlo re o ke wa wo bolon se silekun ore ah jagba jagba o gbogbo eyin te ngo mi mu ogodo ma koyin okodoro oro olohun ojo ti olohun ba ni ko fi owo kan le fohun o tan bi ipo je tete ni pe mo so fun seri lopo gbangba mi nti o pe ko fi lehun yo fe mo mi je ko bo loju e yo fe mu ko mi je bo loju e ah tori opolo ori okan ma ro ni opolo ori okan ma bo ja ni pe iru kelele koda o le so pe mi esu buruku ni so fun obaye so gba to ba ti ma ohun oluwa to ba ti ma ohun oluwa Heri ijo tolon ni ki Abrahamu ko lo fi omo re rubo wo wa si olorun o mo fe ko ye yin daada oni ko lo pa omo gbo nti yoruba pile so ni won ni ewu lasan imo ni oba ma fori bibe se oba ikuku muje Olorun o le pe keyan pa yan. Okan fe wo igboran Abraham ni. Se ri bi okunrin Abraham si agboran lati nu e pe. Se bi wo lo fi fun mi, iwo na lo fe gba nkan re pada. Ori Olorun oloju mare wa wu. O si rangeli kan lo so fun. Pe Abraham ni nje npe ni bibu kan won bu kan olorun olodumare ti n ba so fun yin odo kan bo won ko yin de be mu ti ko yin ri ngba kan se ri nje olorun se njo na n lo fi silekun pe jesu n bo ni jo to ni ko lo fi isaki rubon ijo na ene ase pe gbala wa ti pe tori bi Abraham o se fi omo re kan soso dun Olorun en na l'Olorun na wa ni oda omo temi kan soso na ti se Jesu Oluwa wa hun oni fi dun yin igba ta bara wa nu ofin ta ni lo ran lowo in lo se ran Jesu si a fifi fun ni ti Abraham o fi Isaki fun en lo je ko hun o fi Jesu fun a seri wipe aba keke leyan fi gba ni nla to ba folo ni nkan ajaja to ba so pe lo se bayi e wa wo bi e ko wa re o tori mo gbo pa won ran si olohun kan won kan wo yan sun sun sun ni bayi wa ni bro Caleb lo ta moto e koko we wa bayi eyun e so olohun o ehn asoro yan ro lo pe le pe isaaju o tore lo mi o ni nje gbo pa to wa njo ni jejo nje gbo pa to wa njejo ke ya lo ta le le yin o ma de wo tu oje o mo je mo tu oje o ke n bibeli so eno we korinti keji ori kesan ese keje oni ki olukuluku eyan ko se gege bo se pinu ni okan re be yan se pinu ni okan re wa gbo n totun so ni o ni ke sa fe kun se ke se a fe kun se tabi ti alai gbodo mo se nitori olorun fe oninu didun olore ko sa igbodo mo se nu fifi folorun o ma je keni keni so pe dandan ko lo tale ile o owo ti mo fe lo fi san owo record ni bcos se bi se olorun ni
Olorun so fun mi ki n funyan ki n san le ni jo na ni o tori azoro yan ro mo ni lo pe le pe saju o teyan ba so ko yan tori n lelomi mo gbo pa ranse olorun mi won ba wo yan san bayi won ba ni ile yin e lo ta ke kowo re wa nu jo iro o oni ke sa fe kun se iwe korinti keji ori kesese keje ni o ehn e ma je kene fi ti pa so pe ke fi ore kankati kagun laya pe ke folohun o iro o ninu ise awon aposteli ta kan bibeli ni awon ti won ni ile ati ile won lo ta fun ra won ni o olohun opase fun o ijo olohun opase pe won lo se o fura won lo se o ehn olohun lo ni seyun o sugbon eje nso toro fun ni awon to ba mo la e ri pe ngba mi wa awon eyan ma fanu firi won lowo wa nu jo awon eyan ba mama e fanu firi dotun la mewa ni ko ti si gbe kale na ti o lowo to jo titi Jesu Oluwa wa ide eme mo so be fun yin tori pe ise Olorun ni toluwa ni le atekun re oni wura ti fadaka temi ni egboro malu temi ni Olorun Olodumare lo ni gogo e idinu awa ta jo mo Olorun ibi ami ti joko awon 100 naira igba naira ti mi o ti o ti doti balabala ile yin ma folon e ra wa ta jo mo Olorun gidi ni owo tonton la ma folon a tiraka a ri powo to da owo to joju ni be ba wa se sin lona mo fe gogo yin oko be yan se sin lohun be mo so fun yin eyin te ba si awo opolopo ironu dele ni e wo ijo ti awon eyan tin fi fun ni e ri pe mo saba lo lojan ti mo yahun lo o to mo so fun yin e ma je inspire oro yi lai menu ba eyin ranse Olorun ranse Olorun kankan ma wa e se na doko lati ma gbasa alan gbagbo wi pe iranse Olorun ogbodo fun yan ni nkan ta so fun yin be ta lo so fun yin be o ni n to lukuluku ba gbin ni oka ipinu temi lojo aye temi ni pe enikeni o ni fi fun Olorun ju mi lo be mo so fun yin tori po je ranse Olorun ko gbe o ma sahun kakiri ko je pe ipo gba muwa ni iwo nikan ni iwo wa emi e je kenikeni o fi fun Olorun ju mi lo be mo so fun yin lagbara Olorun Olodumare ise Olorun yi gogo pa wa laise ni ngba mi tan kan ba contest si mi te ba npe to wejo fu na se si mi emi ma so fun an ege mi o koju si se yi eyin e ma fun ra yin lowo e ton gbo mi eje nfa le isalaye fun yin o emi gbo se ri an se dani leko enje ma ke mo se so fun yin an se dani leko ni Sokoto ni Kaduna ni Nasarawa ni Taraba ni Kogi ni Niger ni Bauchi ni Plateau ni Benue ni Imo ni Anambra kakiri mo se dani leko gbogbo nti ba ni gbogbo ene patapata mo fi ori e igba mi to ba di karangi datan a tamoto a fi sise Olorun en yo enti mo so fun yin nu be mi se gba te yan se lona ti n ba soye mo na lo se a lo su fun yin e ko ha tori gba mi wa won kan ta kini kan a fi sise Olorun be mo so fun yin ifi fun ni ti o mo po lo da ninu ke wa wo bọlọn se ko si ogbon be yan se le se ntan se ta ba fi fọlọn e je so toro fun yin be mo so fun yin
nje mo pe pato wa ke se pe mo se pato odo kankan ko se pore kan bo ko se pe da mewa kan bo omo ajo le mi na be yin se do mo ajo le mi na ajo mo ajo ona ti olorun gba pe se ko ye yan sugbon kan nu asiri re ni pe un o hawo be mo so fun un o hawo fi fun olorun si si o ma gbe si olorun ru ba wa se ko be yan se sin lona nje ma wi pe ewe nkita ni ru wa yi se be yan lasan ni a sugbon ibi kibi an gbe ise iloni an gbe jesu oluwa wa ni ngba jesu o so fun me yin re o ni e lo mu kete kete kan ti an so wa mo fe gun se ri gba jesu oluwa wa gun kete kete na ala ti an ni aso awon eyan won si bere si ke aso si waju kete kete eran ko lasan lasan o si rin ori aso awon eyan koja lo tori kini toro gbe jesu ni o iwo na gbe koko gberu won so pe ah ah ki lo de to gbe si olorun ru to bayi ah o ti mo ti an pe yanu olorun olodumare olorun ti ma bukun yan o se dani leko kan jo kan emi olorun ni so fa awon eyan pe oya e fi fun se olorun awe kan o si fi fun se olorun se ri bo se jade bayi leni kan to de lowo si pe egberun lona egberun mefa lo je ni na 6 million o si ni ma sapada mo nje n pe yanu nu ewo to ba ti rawon yanu baun a ke se pe yo de na jobo run sugbon ah ngba ta ba don tinu aba n so wi pe nigba ti ojo bere bayi ti n so yanu olorun iwo na ye ori nkan kankan ti won na o le so hallelujah ki won na le so pe ah mo sin olorun dori gogo e fi fun ni ti o mo polo dani ti mo nko yin na le kokan eyan ma se eyan a so pe olorun olodumare ise re ni agbodo se ba wa se gba be yan se si si olona mo ni mo so fun pe ko le ye mi nu yin sugbon ma gbo ma ro ma tun ro ojo to ba yi o in lo mo nta nso in lo mo wi pe olorun olodumare ke je yan gun ah baba mi olorun olodumare ke je yan gun se pelu gbogbo agbara re fi fun pelu gbogbo agbara re in ti an pe ni ebo to koja lanu se mo pe 07034189189 ni whatsapp mi tesi ni o 07034189189 ikede kan wa akosasiko ti won ko yin ti fi so idinu ti mo se ni e lo sori facebook mi o te ba lori facebook mi o ti wa nbe o o ti wa nbe o ref gbadde ogun lana facebook mi mo ni ke follow mi oya oya mo phone re nisin ref gbadde ogun lana facebook no oya follow me bye instagram na ref gbadde ogun lana ni oya follow me nbe bye bye bye bye bye e je wa lori tiktok ref gbadde niyan revgbadde ref gbadde oye follow me nbe bye nje mo wi pe lori youtube gbadde ogun lana ni oya subscribe si channel me lori youtube bye oya oya oya oya oya, oya. Awon kede kan wa asiko wa osi ko toni oni edinu sugbon ti wa lori facebook o ti wa lori instagram o enike ninu yin ogbodo padanu re o number whatsapp mi le kan si 07034189189 e ko ti mo ko en loni so ye wo awa kan gba olohun gbo asi ma sin pelu ipa wa to je pe ko ni ye yan emi na npa ijo gbogbo yin o emi npa ijo gbadde ogun lana o ton dijo mejo iwosan lai logun ene lati jo mejo lo order ball.

0: ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹ náwó sẹ́wọ̀n bàbá wa, ẹ sọ fún ọlọ́run, olúwa gbogbo kùdìẹ kùdìẹ inú ayé bàbá wa, olúwa sọ ọ́ di pẹ̀tẹ́rẹ́, olúwa bí bàbá wo, olúwa wo bàbá palọ̀.
2: Bàbá ẹ̀hún olúwa bí, bàbá ẹ̀hún olúwa bí.
1: Dádì ẹ̀yin ní sa.
3: Èyí gbogbo ayé yóò kún fún ìmọ̀ gbà.
1: Dádì bẹ́ẹ̀ mi ṣe darí ni.
2: Ẹ̀mí ìwé olúwa náà tó ń dá ọjọ́ tó ń gbà.
0: Dádì ṣe
4: nítorí gbogbo ayé yóò kún fún ìmọ̀ olúwa gẹ́gẹ́ bí omi ti bo òkun àsìkò ti tó wà yóò láti bá jésù pàdé nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́run lórí ètò ìbápàdé jésù láti iléeṣẹ́ 32fm 94.9 látẹnu ìránṣẹ́ ọlọ́run àlá olùṣọ́ àgùntàn báyọ̀ olúwayẹmí ti ìjọ the world international christian center tí a túmọ̀ sí wonders chapel àdúrà wa ni wípé kí ẹ di alábùkún fún bí ẹ ti ń tẹ́tí tẹ̀sí ń gbọ́ wa.
5: Kúrò ní sẹ́mù síbẹ̀ kò mọṣẹ́. Ṣé náà ni mo pa? Àdéjúyà. Àwọn ò fánù tẹ́ẹ̀mù bí báyìí. I'm serious. Èyàn máa wà lọ́dọ̀. Ó máa wà ní ọ̀dọ̀ ọ̀gá láti 8. Ó dẹ̀ máa padà níbi 7:30. Síbẹ̀ kò tí ì lè ṣe nǹkan kan. Òyìnbó ò ń ṣe yẹn. The fallu time àkójọ wọn ló wọn fallu àkójọ owó lọ so ẹni yẹn wá gúgú wọn wá rí pé àwọn iṣẹ́ kan mẹ́tọ́ pé láàrin two months yẹn ó lè jẹ́ pé four hours ló máa lò per day ó lè máa gba certificate iṣẹ́ dẹ̀ ti ń dúró hallelujah some of you don't know wípé ọ̀pọ̀lọpọ̀ yunifásitì lọ́hùn yẹn áfíríkà ló lù pa o wọn máa tiẹ̀ secondary school náà ti wá sẹ́wọ̀n there are some university over there if they are 1000 Africa is 970 àwọn fẹ́ràn òwe gan bí o tiẹ̀ lè jáwó àwọn fẹ́ràn òwe ibi báyìí I'm serious láàrin yorùbá ẹlòmíì bsc méjì master méjì phd kẹta ló ń ṣe lọ́wọ́ I'm serious yes but I want to after the so called kiran kweche secondary school the next thing is go and fend for yourself if àwọn family mi lè yọ àyè 18 tó bá ti pé 18 tó o bá lọ rẹ́ǹtì lé o mọ san rẹ́ǹtì fún dádì ẹ are you surprised ìdí tó dẹ̀ fi máa di ọlọ́run láti mọ san rẹ́ǹtì ni pé tó o bá ti ríṣẹ́ gọ́ọ̀mẹ̀ máa fún ẹ láwọn stipend kan so o fi lè mọ san rẹ́ǹtì fún dádì ẹ kí ni wọ́n ń dé wọ́n ń force àwọn ọmọ wọn láti tètè wà responsible ibi báyìí wọ́n ní tó o bá wọ etí o lè wọ yunifásitì tẹ̀lé pọ́pọ́sìtì ẹ̀gbọ́n náà wájú àdéhùn o kí lásán débẹ̀ ní pé ìjọba kọ̀ọ̀kan ó yàtọ̀ ẹni tó bá ti relocate ní sèé báyìí àwọn prayer points kan bẹ tí ò lè máa gbà irú ọ̀dọ̀ wá ń sèé báyìí tẹ bá fẹ́ kó yàn jọ tẹ fẹ́ rérò tó pọ̀ ẹ máa yan àwọn àdúrà ńlá kọ̀ọ̀kan tẹ bá pé àwọn ìpàdé àdúrà wà kókó rẹ ní ogun alẹ ní mọdẹyìn èrò máa pọ débi pé tàbí olúwa ti fara omi àti àwọn ọmọ ogun ẹ sínú òkú pa ẹ mọdí tó fi ń tà ẹ mọdí tí kìnìyàn fi ń jẹ wá wọn ti sẹrí ọpọlọ tiwa wọn ti programu ẹ mogun ẹ mọ rẹ ni sẹ́rí àwa naturally every one of us ṣe ẹ̀rọ àmọ́ tí ọmọ kò gún bẹ ẹni àwọn eléyìí èèmọ̀ kankan tẹ́yìn bá ti wọ lọ́dọ̀ wa tó bá ti wọ bí ọdún mẹ́tàlá 14 ó ti máa mọ̀ pé ní ayé pé méjì so programming yẹn wọ́n ti ṣe programming yẹn débi pé as you are waking up to the reality of enemy so ko wa si adua ti won pe to wa je mota to ni gbianju si o ri pe iwo gan to ba ti gbo awon adua yen energy kan ma dide lare awon oku kan awon isan kan ma dide lare lagba to ti gbo kini yen o ri pe bo ba gbadura tele tabi to run ba ko oju e ma dani e ja wa wo agba pe o wa looto unto ati wa ngba ta ti wa ngba kini atokasi no e je ka bra wa lere kila tokasi elomi ti gbagba sibe na leyin pe ko jeun ko ni sefi olohun san se o san de jeun subo haleluya subo inawo 20,000 de ba lojiji o si ti gbadua ogun ade ni modeye ni odidi odun mewa nise te yen ti wa di christi to ti di christi to ti dapo mo christi je ko yi o wi pe iwo ti bo lowo oru ogun yen lefu mi lo lo kini lefu to lo ni pe o ma gbere fun ogbon ti a fi tayo nu aye hallelujah ebe lo we ni to po ngbadura ogun ale ni modeyin ebe re pe ni enu ise re gan bo lo se jafafa si hallelujah hallelujah se n gbo mi ta lo n tele mi e je ka bere owo eni pe lenu ise to n se gan how competent are you se ri teyin o ba ni teyin o ba je akose mose eyan ma sase ori to ba je wi pe awon to n sise yin o po ṣùgbọ́n tí ẹ̀yin tó ẹ bá ń ṣiṣẹ́ yẹn bá pọ̀ kó o tó tayọ o ó ṣe ju àwọn ẹlẹgbẹ́ lọ aleluya o tó o bá ti jí láàárọ̀ lọ sí òpópó kan sáà kó o ka iye olóúnjẹ tí ń bẹ́ ńbẹ́ statistic kan ni e ko tun wa kaye pe ta lo nje edun hallelujah so eni tun je ba wa dun yen tawon eyan de nwa o de ah odogbon si ni ijo ni won ba ika eyan ninu obe re hallelujah hallelujah ah baba da wo re gbona awon eyan na de bayi re e ma si mi gbo omi so pe ko si pe awon eyan saajo ṣugbọn bo saajo ju be lo ounje edun ni o a saajo fun e lekini mo jeje mo bi ajo tun mi mo wa lekeji mo be sinu e ah mo ba ni o sise mo eni kan lohun ri se wọ́n wá se bóyá ètò àdúrà náà se fún ni bóyá lọ bá àná ti ṣọ́ọ̀bù ẹ̀ ni aago mẹ́wàá kì í dé ṣọ́ọ̀bù gbogbo ẹ̀ ní in between 8 and 10 èèyàn bíi mẹ́wàá ti máa wá tún òní bá àwọn tó wá dé bá ń 10 iṣẹ́ tó bá wọn ṣe wọ́n tún láti gbé padà wà lẹ́ẹ̀kejì mo sọ pé ìwọ tó ń pò ń gbàdúrà yẹn tó ń gbàdúrà ti ń dá o padà ó dẹ̀ ti mọ kristi kí ni ìjáfáfá rẹ lẹ́nu iṣẹ́ rẹ how competent are you ṣé tó o bá lọ bí iṣẹ́ ṣé wọ́n máa ń mìsí ẹ hallelujah ṣé yìí mọ̀ yìí pé àwọn oníṣẹ́ ọwọ́ kan ń bẹ wípé wọ́n mọ̀ ṣẹ́ débi pé tí wọ́n bá fẹ́ téèyàn bá ń wá wọn is either that person or nobody. Chairman, be. Remi be tin ba press tire mu na mi de gbe tire mi fun mo kari roadside mechanic mo le gauge tire le anywhere to go pe to mo pe a yo tire ko bo yo gun kan mo wa selective be na ni mechanic be ri wire tori mi o like ki mo gbe ise ara moto mi lo bi kan le meji lori nkan kan na mi believe no ẹni tẹ bá rí tó bá mọ iṣẹ àwọn èèyàn a máa da iṣẹ gbòde o mọṣẹ òun sọ pé kọ́ lọ́wọ́ bọ́ ṣẹ́gun adé ni mọ́ dẹ́yìn ọ̀nà wo ìwọ gan ti kọ́ dogun adé ni mọ́ dẹ́yìn fún rẹ torí ìwọ gan ọmọṣẹ a sì jọ máa pariwo ní oríwa ni olúwa jẹ́ ríṣe a sì jọ ń pariwo ni kíni wọ gan mọ kí ló mọ tí wọn lè recommend ẹ fún èèyàn sí. Nígbà tí a bá ń pe àwọn àbí báyìí à ń sọ pé ọlọ́run jẹ́ kọ́ náà wọ́ọ́lá ṣé a mọ̀ pé nínú pé nọmba wà bọ́ níyàn láàrin pé kéèyàn rí ṣe àbí kéèyàn dìlú mọ̀ká ká mọ̀ èèyàn mọ iṣẹ́ kan àbí ṣe dán pè nìkan níyàn láàrin yẹn. Now àwa ń gbàdúrà pé olúwa gbogbo ogun tí mo jẹ́ kéèyàn ni ma jẹ kéèyàn ṣiṣẹ kéèyàn má lakojọ iṣẹ tó ń sọ gan bó ló ṣe mọ sí how qualified are you about that job ìwọ náà bí rẹ pé iṣẹ tí mo ṣe ṣé wọn lè ròyìn mi fẹ lò mí can I be recommended to somebody else that's why emma ẹyin tẹ bá ní èèyàn tó jẹ family tẹ lè wà ní talking town tẹ máa ń sọ̀rọ̀ dáadáa tó ti relocate ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ pé báwo ló ṣe dẹrùn sí láti rí ṣe níbẹ̀ yẹn ẹ mọ̀ pé òyìnbó ìbéèrè certificate most of the time nítorí ìbò máa ń bèrè ni pé kí ló lè ṣe àwa africa ni pé kí ni qualification I have bsc in so and I didn't have bsc alone I have master and I have this the white we ask you pé àníkí ló lè ṣe what problem can you solve hallelujah that's the difference so I don't know our church major prayer to ọpọlọpọ wa ngba ni pe kari se abi se bẹni hallelujah so gba be ehn karo golo kari se na ni kadi ruma ka kade bi ti ran wo deri ko la gba ye ja hallelujah ani lori kini in what area ejeka do example pe eyan je asori loge you are a fashion designer abi you are a hairdresser I don't gbadu anu church ni pe oluwa ogun ale ni modeyin ogun ti je yin ori se ke eyan ma pawo ko ma so sajade apo elo lo pa gan so so sajade apo eh hallelujah eyan pere ni now obere ni hairdresser style to mo tan mo mo ni 5 years ago style yen ti ku lori igba oh the lord cost time me to jawo hallelujah o si ma pariwo n church pọlọ n je ori se boya n to mo the best ko di la mole to ba ri Ghana wife die but oju ti n la koja kini yen en to ba wo trend yin se bayi elomi se deadlock abi elomi ti e wa n fa ti e o kuku ara wig jo se a mo pe iyen to fa ori o ti gbase lowo owo to je la mole ati Ghana wi fe nkan lo mo pe o tun mo roba fi korun aleluya ati jo wa mi da ati jo n paru pe oluwa je ri se na ni but how address pe kini se re gan to fe ri se le lori

lójó dàbí ti life ti wà l'Africa ó le díẹ̀ lójó dàbẹ́ torí pé n tó yẹ ká fi iyè sí a ò fi iyè sí ogun là ń fi iyè sí. Mo rẹ̀ sampul ẹni tó jẹ́ hairdresser and sin báyìí. Ṣé àwọn apá àwọn kan ti lọ kọ́ iṣẹ́ débi wípé hairdresser ni wọ́n tẹ́lẹ̀ wọ́n wá lọ train bọ́n ṣe máa ń ṣe wig. Hallelujah. Ṣé àwọn apá àwọn kan ṣe wig. Táwọn kan dìde lọ kọ́ iṣẹ́ yẹn. Tí wọ́n dẹ̀ mọ́ tẹ́lẹ̀ ń lo quality material. Ibẹ̀ ni wọ́n ti ẹ̀sẹ̀ ń sọ wípé kí ló kọ́ ẹ̀? Ramadan nìkan ló mọ̀ tó ṣe làálà tó lu ọwọ́ tó fọ́n 500 ẹjọ́ nínú economy kí ni 500 ràn kọ̀ra data ọ bá ṣe data láàrin hallelujah o àbí ṣe 500 tó bọ̀yàn kó wá fi wí ẹnìkan tó mọ̀ nípa wig ó tún kọ́ nípa frontal tàbí ó lọ kọ́ kílókọ́ ẹ̀ deadlock ó ṣe deadlock fún ẹnìkan tó mọ yí rẹ̀ ẹni yẹn fún ní 100,000 ijó ló ń 500 to 100,000 èèyàn orí mélòó ni ó ṣekú tó dé 200 èèyàn awájọ wà bí ajọ wà ń pa ogun adé ni má dẹ̀yìn kì í sogun adé ni má dẹ̀yìn gangan ni sòrò ẹ ó ṣeéṣe kó o má jẹ akọ́ṣẹ́mọṣẹ́ súmẹ̀kà ni ẹ tàbí kọ́bla lẹ́yìn kó o rán bàtà kò ṣiṣẹ́ míì tó máa ṣe. Tàbí tó bá jẹ́ barbing saloon tọkùnrin ẹnu sáì tọ́ ọmọ ṣe ni irú torí mi kò ṣe skin ọtán o mọ latest àjọ̀dọ̀ wà church àjọ ń pariwo ẹ̀dínì but ẹnìkan wà lọ kọ́ barbing saloon jọ́yà ó kọ́ different cut ó wá sọ pé òun ní. Wọ́n bá sinú lọ́dọ̀ ọ̀hún tí ó ní 25,000 wọ́n ló wọ́n ṣùgbọ́n rèèyàn márùn-ún láàrin ọ̀sẹ̀ that's 125 times 4 are you getting it now that's about 500k. Ìwọ wá ń ṣe skin 1,500 1,000 ah yes o tó báyàn tọrun o tó wọ adájọ́ máa wà church adájọ́ máa pariwo olúwa jẹ́rìí ṣe kì í ṣàdúrà rẹ ni ò gbà ìwọ ló sọ̀rọ̀ ẹ di akọ́ṣẹ́mọṣẹ́ ẹ mọyẹ motorcycle mechanic ṣe báyìí jẹ change nìkan ló dé sí. A sì jọ wà ní ṣọ́ọ̀chì ni pásọ̀ tó máa tán yóò rí pé o gbọ́dọ̀ rí ṣe láàrin oṣù kan máa mú 50,000 bọ̀ yóò kówó ẹlẹ́bi mọ́ta láre yóò wà kó mọ́ pásọ̀ síbẹ̀ náà jẹ chain ló lè ṣe ó rí ti ń lo jẹ chain ọ́n manage ayé ni kò lè kó 50,000 lẹ̀ kò sọ jẹ chain tó lè kó 50,000 lẹ̀ ẹni yẹn fi manager bẹ́ẹ̀ yọ your block tàgbé kásá we dey move láti ibìkan sí ibìkan ṣùgbọ́n ẹni tó ń lo under are you getting it ẹni tó ń lo TPS máa ṣètò ń lo remote tó bá sọ pé iṣẹ́ yìí o ẹ san 15,000 material tẹ́ra ẹni tàbí alẹ́ lónìí bọ́ oní jì chain ẹgbẹ́ báyìí ló ti máa rọ black oil sí. Mo ní mechanic friend kan kì í bá àyàn ṣe kórópè

0: Hallelujah. Koko nti mo nti lati so ni pe opopolopo nta npe ni ogun mo e je ka wa gan wo latodo wa ko to wi pe o ri se ko to ma so pogun ale ni mo deyin bawo ni se re se tasi. How sellable is your business? Elomi lo fe ma ta ja ni street won unta oba bere ani kini o ma ta nkan ton o ni bere lo se meje unta o lo ma ta mopestick yo ma ta dustpan ton pe paka yo ma ta brush unti won ni le odun wo lo ti change ngba ti o ba je ene kan wa lo fe ma tan ton ma bere ndojumo. Iwo ton ta nkan to pe bucket ton ta teni kan ti ra kan o si do meji so any kan to ta fun customer yen ti lo for the next 2 years no to do pada wa o si po very se eh I jo ma pariwo church na ni ogun ale ni ise re ni ko wo dada ki se gbogbo e logun ale ni mo deyin wo ise yen dada wo dada ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà tán ti travel out wọn ti débi tán ń lọ wọn ò bọ gbàdúrà dáadáa mọ́ kò ní ara láti ríṣẹ́ nítọ́sẹ̀ rẹ̀ lù èbò ni pé kò sáàyè ọ̀lẹ́ aago mẹ́fà báyìí ò ti gbọ́dọ̀ débi tó ti mú train bọ́kọ̀ ló sì mú ni ìgbà yẹn wọ̀ sí ìṣó di yé rí bẹ́ẹ̀ di tiẹ́ ń bí aleluya nísìnyí tí mo ti wà nínú kristi kì í ṣe èmi mọ́ o àwa iṣẹ́ tàwa ni láti là yín ní òye láti sí iye yín àwọn tó máa tàn yín wọn ó máa sọ àwọn nǹkan kan fún yín tí ẹ fi máa rò pé kíní sì jọ ogun lóòótọ́ kíní ìbá mi wí ìwọ náà wà múra sí i ẹ jọ ẹ jẹ́ ká wage bracket wa ní ìparí ọ̀rọ̀ mi wage bracket láti 20 sí 30 kò wá wò yí pé bóyá nìkan wá lead prayer pé tó bá wà ní 20 and 30 tó tí make ẹ yí pé òun fà kó ara ẹ ṣòfò má gbàdúrà yẹn kó tó gbàdúrà yẹn kọ́kọ́ wò yí pé ní 21 kí ni tí mò ń ṣe at 22 kí ni tí mò ń ṣe wákàtí mélòó mo fi ń ṣiṣẹ́ kí náà mọ̀ mí mọ́ ìgbà yẹn ló tó lè gbàdúrà yẹn ẹlòmíì bẹ́ẹ̀ ní ìsìn báyìí in the next 3 years kò ní kankan tí wọ́n fẹ́ kán mọ̀ mọ́ and what people know you for is what will bring money hallelujah owó lọ́dún orí ju o yóò ń létí ni pé ó ní tó wọ́n ń wá bọ̀ kí mo sọ yẹn o máa ní tí owó ń wá bọ̀ oúnjẹ ló máa wá oúnjẹ owó máa wẹ̀ wá àwọn èèyàn lè mẹjẹ ń bá ọgbà wò break sẹ́ẹ̀rí kìíní ojoojúmọ́ ló máa gbẹ bọ òun ọ̀dà bíi babaláwo tí ń dífa ọrọ̀ọ̀rún eléyìí ojoojúmọ́ lè máa gbà ẹ bọ ebi gbọ́dọ̀ pọ̀ ni is a system bébí gan ọba pọ̀ gan ìwọ gan fura sílẹ̀ aleluya lóbi jẹ́ pé àwọn tí wọ́n máa ta nǹkan tí ẹnu ń jẹ ilé wọn yìí dá dandan ni káwé àdúgbò mi wà ló mi n kẹlẹ kọlẹ aago mọkànlá aago kan ṣẹṣẹ ni pé bí n pa lọ ẹsẹ fẹ ra indomie ẹdágbọ ẹjọ mọ ti kúrò sọlọ mọ ibẹ ẹbí ò ní pa ikú ibẹrẹ nìkan yìí ti sí ṣọọpù látàárọ tí ò lẹni ṣe kí ni ẹni béèrè a sì jọ máa wà ní ṣọọchì ni o a jọ máa fogun ọ̀tá bú ni o bọ̀ ti ṣẹ́ tí à ń ṣe bó o ló ṣe rí bó o ní iṣẹ́ yẹn ṣe rí mo sọ nǹkan kan o wà ní age bracket 20 to 30 kí ló fẹ́ kán mọ̀ ọ́ mọ́ in the next 2 years in the next 3 years kí ló fẹ́ kán tán máa mọ̀ ẹ́ mẹ́yẹn ní ó gbé ògbó tiẹ̀ jáde ní ìrọ̀pẹ́ yorùbá yẹn yé wa tó ti yẹ orin ló fẹ́ kán mọ̀ ọ́ mọ́ ibi tó gòtì ó ti jáde nìyẹn ìlú ló fẹ́ kán mọ̀ ọ́ mọ́ ibi tó gòtì ó ti jáde nìyẹn ori to wa fe kan mo tabi ru tabi jo yen o wa jo lona ti o fi yato to re to mo jojo po en to se mo ri ko na se kini o po en mo ru na se kini o po but wo wa fi another level sit here. Hallelujah. Bẹ́ẹ̀ wẹ́n tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wípé lọ́dún méjì sísìn bẹ́ẹ̀nìkan sọ̀rọ̀ lójúkọ ẹnìkan kí ló fẹ́ ká mọ̀ ọ́mọ́ abọ́kàn dúró de wípé yọ́sà dáńjọ́ kan náà ni tó ṣe pé in the next 2 years abọ́ pé àlejò kan báyìí ọ́yá ẹ bá mi fi fóun pè lágbẹ́já o ni o sise yi o mo se e ba n fi fun pe bo go se bu jade ni yen o ki se pe eyan lo taku sori oke nikan o ti taku sori oke nikan ki jogo jade abo badi pastor abo fe de evangelist o fe di wo di wo na fe dori oke ti e de sugba to ba se pe ni di ka ko ise mo se nídi iṣẹ́ kan ó lu àlùyọ ó wà á tẹ pamọ́ṣẹ́ hallelujah hallelujah o àwọn mẹ́rin láàrin lo motorcycle bíi báyìí ta ni mo pasan motorcycle ṣé anywhere lẹ ti máa ṣe ṣé anywhere lo motorcycle ẹ àwọn nǹkan bẹ́ẹ̀ tó pé bẹ́ẹ̀ sẹ̀ ṣe kò ó pé ó di gbangba dọ́dọ̀ dágbà máa mánéèjì ẹ̀ dọ́dọ̀ rẹ̀ torí pé ó mọ̀ pé òun ló mọ̀ ọ́n ṣe kódà tó débò lè rí mẹkáníìkì bíi mẹ́ta mẹ́rin ò ní dúró ó ní ṣe kíni ò ní dúró n tó jẹ́ kó máa dọ̀dọ̀ ẹni ẹni pé ó ti mọ̀ mọ́ nǹkan kan ẹlòmíì rò pé kákan kọ́ṣẹ́ tá a bá ti kọ́ṣẹ́ ó ti tán ẹ kọ́ṣẹ́ o sese pari primary school ni o wa mo progress o mo ko si ni ona to yato enikan de brickla lo nto o ba pe brickla ni o so to ti mo next level so to ti mo next level ki tun ni latest in town ikan se pakan de dejo mo paruo oluwa o oluwa o baby lo si ibi giga oluwa jo wa o wa gbe sare ti sun boya a ma ti gba lodun 5 a ma ti gba lodun 6 ki la to ka si ni oruko ti Jesu Kristi o mo pe tin ba ma fi ri o ni next few months o ti di lu mo ka o sami ise re o ti ma form loruko Jesu Kristi oluwa wa
1: ìgbàgbọ́ wa ni wípé ọ̀rọ̀ ọlọ́run tí ẹ tẹ́tí sí lónìí ti sọ yín dalábùkù fún ẹ darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ níbi ọlọ́run yóò tún ti pèsè ìránṣẹ́ rẹ̀ sílẹ̀ pastor Báyọ̀ Olúwayẹmí ti ìjọ Wonders Chapel láti fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa lásìkò kan náà lórí ìkànnì yìí láti

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ọ̀hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn.

0: Welcome back. Lorúkọ ìgbìmọ̀ aláṣẹ 32FM94.9 Laughter House Premier Hill Mọ̀kọ́lá Ìbàdàn. Lorúkọ gbogbo àwọn tí a jọ pò papọ̀ lẹ́ẹ̀kan sí. Elio wà ń bí o. Ó ní ohun amojú ẹ̀rọ ní 32FM94.9 fẹ̀yìn ẹ̀ on Facebook and YouTube. Gbọ́ kí ni ok ṣé dèlú ni skin guard mi ló mú mi dẹ̀ ọ̀rẹ́ rẹ̀ àbí tápà ṣé dèyí ni skin guard mi ló mú mi dẹ̀ ọlọ́run ní ṣe ń léwúrẹ́ o léwúrẹ́ o jẹ́ koríko mọ́ spaghetti léwúrò ń jẹ báyìí o àgbẹ̀ ti jí ok ìyá adégòkè ló ṣe àgbẹ̀ ọmọ ṣe bàjẹ́ ọmọ ṣe àgbẹ̀ ti jí nímọ̀ bànújẹ́ orin àti ẹ̀rí rẹ̀ lètò yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí làgbọ̀ ọ̀pọ̀ ẹ̀rí tó ti wọlé nínú òjò àwọn èèyàn pé aláwọ̀ ò lè pa orí ọlọ́run mọ́ra a pín ọ̀pọ̀lọpọ̀ ticket lórí ètò tòní fún ti àmàlàdé wa gbogbo àìsàn ni jésù fẹ́ wòsàn lónìí àwọn kan ti gba ìwòsàn láàárọ̀ àwọn kan gbà tí wọn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan gbà lọ́wọ́lọ́wọ́ bí wọ́n ti ṣe ń gbóhùn omi àwọn èèyàn ọlọ́run wọn ká tí ká tó yin ọlọ́run ìbéèrè kan wà tí ẹlẹ́dàá rẹ láti dáhùn láàárọ̀ yìí Isaiah 55:2 ìyá adégòkè ẹ kàwé o Isaiah 55:2 tí màmá bá rí ẹ kàwé mà ẹ kàwé mà. Ìbéèrè kan ni ọlọ́run ń bi wá níbẹ̀ yẹn.
1: Nítorí kí ni a ṣe ná owó fún èyí tí kìí ṣe oúnjẹ.
0: Ó yẹ kó o lè dáhùn kí ló dé tó jẹ́ pé ẹ̀yin ò náwó sórí oúnjẹ tó jẹ́ pé orí àìsàn ni wọ́n náwó lé lórí.
1: Àti làálẹ̀ ayín fún èyí tí kìí tẹ́ni lọ́rùn.
0: Kí ló dé tó jẹ́ pé wò àbí o ná owó tẹ lórí in tó tẹ lọ́rùn ju lórí àìsàn lọ. Jésù yóò gba gbogbo aláìsàn láàárọ̀ yìí láàárọ̀ tí mo ṣètò tán làwọn kan pè mí wọ́n ní ògógó nìkan tá à ń fi àdúrà ràn lọ́wọ́ tó mo ní kí ló dé wọ́n ní tí mo mọ̀ pé bàbá ọ̀pẹ̀bẹ́ Yomi King bàbá iná mọ̀ ń ṣàìsàn wọ́n nítorí pé àwọn jẹ́ eléré Nollywood tá a mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣàìsàn o ọlọ́run ò dá ọmọ àìsàn gbà tán dáa kò dá àìsàn mọ́ ibo làìsàn ti wá a fi orúkọ jésù bá gbogbo àìsàn wí kódà ẹnìkan nínú àdúrà tí wọ́n ṣe fún ògógó ọmọ ikú lodò táwọn òṣèré wọ̀nyí parapọ̀ ṣe àdúrà torí bí tí stage dé nísìn wọ́n ní àdúrà ni inú mi wá dùn pé wọ́n gbà pé àdúrà ni ẹgbọ́n àwọn ẹ̀rí tí a gbọ́ lórí ètò yìí ọlọ́run ń sọ bí dire lórí ètò yìí ibi tí ò ti sílé ọmọ ó ń wá ọmọ síbẹ̀ ibi tí ò ti sí ojú nínú àká wọn àbà ọdún kejìlá rẹ wọn dúró ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ ló ní ṣe o sọ pé èmi kò ní náwó sórí àìsàn mọ́ ìyá yìí ò ní sọ̀rọ̀ bàbá yìí ò ní sọ̀rọ̀ o àdólóró sì wà lẹ́nu ẹ o èmi kò ní náwó sórí ẹjọ́ ní kóòtù mọ́ màmá sọ̀rọ̀ èmi náà yóò máa ná owó mi fún tí ń ṣe tí ọlọ́run ni ìpinnu ni bí o ti ṣe sọ àṣẹgàn iná mu bẹẹ o yípadà o ti rí bẹẹ gbogbo àwọn tó ń ṣe àìsàn lé lọ́wọ́ pẹ̀lú irúgbìn ìràpadà wọn èyí tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ kò sí tán lọ́wọ́ ò lè ṣe lórí ètò yìí o nígbà tí akíìmù àfa akíìmù alágbo tí wọ́n dé láti ibi tí wọ́n ti lọ wo aláàjì ògógó ó tẹ̀jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àtakò ni aláàjì yìí náà rí kò yẹ kó sọ síta kódà yínká tí ẹ̀ ti ní bàbá fẹ́ polówó ọjà ni ó ní kò rí bẹ́ẹ̀ ó sì ló pé tó bá ti pé àníyàn ò nìyẹn kọ́lọ́n kó dáhùn láre kó dáhùn lẹ́bi wọ́n lèmi gbàgbọ́ ni pé látilẹ̀ làwọn náà ti mọ̀ pé àdúrà ló lè ṣe kí dókítà bá jáde tó bá ní àìsàn tó ṣe ni yìí o ọlọ́run ló kú ó ti jẹ gbogbo ara ẹ o kínkín níbẹ̀ náà ló kú ọlọ́run ní ẹ̀dọ̀ tuntun wọ́n ní ẹ̀kan tuntun wọ́n ní ẹ̀jẹ̀ tuntun inú àka wọn lọ́rùn share Olorun wa bayi amu wi orin wa oko orin ninu iwe orin ijo apostle ti Christi orin 542 eba bi ka san 119 verse 22 afẹ mu gbogbo egan ti abuku ko laaro yi o agba awon eri ti won se eyo sile fun odun 18 awon kan fun 40 odun agbalagba ma se eyo ti o da won ti nagba won ti nagboro won lo le iwosan oni agba ti Jesu te ko boda si Psalm 119 verse 22
1: mo egan ti abuku kuro lara mi
0: mama so mo egan sinito ti e mo egan ati abuku ko lara mi
1: nitori de mi ti pa eri re mo
0: eri yen ni igboran re lori eto yi irugbin ra pada ta nse igboran ni o igbagbo re je ko ro mo temi igboran ni igbese irapada ibere si ni se se da awon owo ti an papo yi ola kanti ah lanfani lati pe account lori eto yi tori po je ti ilese sugbon laaro a fi asuwon sile asuwon yin ni a fi sanwo eto aro yen wakati kan ni se kere mi o life and direct lori radio tori po ni ore ofe lati gbo mi ni sa keji yi ile ni irapada emeyan ni oro re ka olorun egan ti abuku won lo mo boya gbese ni onigbese

0: WFM 94.9.
1: Orúkọ mi Grace Babakunde. Àdúgbò lẹ́tí pèsè tó bá. Àgbàjẹ.
2: Kí lọ́lọ́run ṣe fún yín ní gbòógì fógo Ọlọ́run.
1: Mo pè yín bí oṣù méjì kẹ́yìn pé mo gbọ́rọ̀ yín pé inú mi dùn. Ogun ọdún méjìdínlógójì tó ti ń jà mí. Ogun yẹn ṣẹ́ ní.
2: Kí logun ọ̀hún?
1: Dádì, ojú àlá, màá rí pé mo wà lójú àlá, mò ń rìn nínú oko, nínú gbó èmi nìkan. Igba ṣe pé àjọ bẹ̀rẹ̀ mi.
2: Ok.
1: Tó nígbà tí mo wá tráfù mo kú ìbàdàn mi ìgbọ́rò yín mọ́. Nígbà tí mo wá gbé bí oṣù méjì mo wá ní mo túnú rédíò mo wá gbó yín mo nínú mo wá pè yín pé mo gbó yín pé mi dẹ́ dùn. Àti gbà yẹn ni iṣẹ́ gùn mi ti ń dé léraléra. Wọ́n rán oníṣẹ́ ẹkú sí mi, wọ́n rán àjọ̀nú kú sí mi, kò mọ̀ rí mi pa.
2: Adá ògo padà sọ́dọ̀ Ọlọ́run, ìdí ògo mi ni pé ẹlé ẹrí mi ọlẹ̀ Ayọ̀dẹ̀ sọ.
1: Ó sọ nínú mi.
2: Pẹ́lọ́wọ́ Ọlọ́run pé ogun yóò ní gbérí mọ́ o.
1: Ẹlẹ́mọ̀
2: bí tádùá yín ti gbà. Pé lórí ètò
1: ìkọ́
2: ti pẹ́ làdùá yín ti gbà bẹ́ẹ̀ ti ṣe sọ. Lórúkọ Jésù ìpè á pè yín sí o. Ọdún méjìdínlógójì 38 years.
1: Bẹ́ẹ̀ni.
2: Ṣẹ̀yọ sílé.
1: Bẹ́ẹ̀ni.
2: Tí bá sì wọjú orí yín ẹtí lé láàádọ́ta.
1: 54 ni mo wà báyìí.
2: Lórúkọ Jésù ogun yóò ní gbérí mọ́.
1: Ní Jésù.
2: Ẹ ti lórí òkè, ẹ ti lọ pẹ̀tẹ́lẹ̀, ẹ ti lọ gbogbo bí. Gbogbo tí ẹ ti pàdánù, Ọlọ́run kò dá padà ní ìlọ́po fún yín.
1: Àmì Jésù,
3: àmì. Adarí ogun padà sọ́dọ̀ Ọlọ́run tí wọ́n bá wa ṣe. Ẹni ìdádúró ọdún méjì ti ní ogójì fún ṣíṣe ìyọsílẹ̀. Ọlọ́run tọ́ lórí ètò yìí, ẹ̀dá tí àbùkù ní ogun yìí ò ní gbérí mọ́. Ìràpadà ẹ̀mí ìyẹn ni ọ̀rọ̀ tí à ń ṣe yìí fún iṣẹ́ Ọlọ́run. Àwọn tó tún ṣe tí wọ́n lónìí, àwọn ẹ̀gà àti àbùkù wọn kúrò. Ẹ̀yìn tá a ti ṣẹ́gun fún torí pẹ̀sọ ẹ̀rí yìí. Lórúkọ Jésù Olùwàkógbó ogun náà mi, mo bá yín yọ.
2: Kí lorúkọ yín?
4: Adéọlá Adéyẹmọ.
2: Àdúgbò olè ti wá sí iléeṣẹ́.
4: Láti inú ìgarajì.
2: Kílẹ̀ lọ́lọ́run ṣe fún lórí ètò tẹ̀ torí ẹ̀wà.
4: Ntọ́lọ́run ṣe fún mi pọ̀ gan-an. Orí tọ́lọ́run ṣe fún mi pọ̀ mí ti ẹ̀rí kódà mi lè ka tán. Torí pé máa ń gbọ́ orin ìyìn àti ẹ̀rí yẹn Sunday ni kì í pà kankan jẹ. Ṣùgbọ́n Ọlọ́run ṣe mí lóore débi pé Ọlọ́run ra ẹ̀mí mi padà nípasẹ̀ orin ìyìn àti ẹ̀rí rẹ̀.
2: Ọ̀nà owó
4: torí kó lè jẹ́ kọ̀ fún àwọn tó ń gbọ́ àkóńgbọ̀ Ọlọ́run. Tẹ́ bá ti bẹ̀rẹ̀ náà lèmi náà máa ń bẹ̀rẹ̀ àdúrà. Mo máa ń bẹ̀rẹ̀ pé rẹ̀ máa ń gbómi síwájú rédíò mi, omi mi náà ni. Ìgbọ̀n mo kò sómi sí mi ìkọ́ni o àtàìsàn oríṣiríṣi nǹkan oríṣiríṣi tá à ń dìde mo lọ láìmọye ìgbà wọn ṣe ọlọ́run ṣeun. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin kọ́ mo fún mi ọlọ́run ṣeun gan. Àmì àmì Jésù. Mo dẹ̀ tún máa ń tọ̀lé. Ìtọ̀lé ni mo ti ẹ̀bá wá. Ó pọ̀ gan láti kékeré. Ǹjẹ́ o gbúrò ẹ̀ mọ́? Bẹ́ẹ̀ni o. Ṣé mi gbọ́dọ̀ forí Ọlọ́run pamọ́? Ọlọ́run ṣeun. Go to 40 years báyìí. Go to 40 years. Àmì Jésù. Àmì Jésù. Àmì Jésù. Àmì Jésù.
3: Adarí ògo padà sọ. Ọdọ Ọlọrun gbogbo ògo jẹ tí wọn ní ìlérí pé mi ò ní bá wọn pé ògo wọn ẹrí ogun ọdún pípẹ pẹlẹbẹ tún ṣe rẹwà tó yìí ẹgbọn àti àbùkù tó kù Ọlọrun kò mú kúrò lára yín gbogbo àwọn tó tún ṣe ìràpadà ẹlẹgbẹ ìkànnì rẹdíò àti ohun tẹ fi sápẹrẹ gbàgbọ lónìí gbogbo àwọn tó rí mi gbọ àṣẹ ìwòsàn yóò wọnú ẹ lọ àti irúgbìn ìràpadà yín mímí ní ìràpadà ẹmíyàn ní ọrọ rẹ gbogbo ẹgbẹ àti àbùkù láàmú kúrò lónìí lórúkọ Jésù ẹ̀rọ ànúgbà lẹ́ẹ̀kan sẹ́kọ̀ọ́ rírẹ́ ogun yẹn ò ní gbérí.

0: ọmọ wọn.
1: Aago mẹ́wàá ti kọjá ìṣẹ́jú kan ní ilé-iṣẹ́ yìí.
0: Mọ̀mọ́ ojú mi ti rí.
1: Laughter House Premier Hill Mokola Ibadan.
0: Ime ti gbọ́.
1: 32 FM ni wọ́n ń pè iléeṣẹ́ yìí.
0: Ayọ̀rẹ́ olùgbàlà.
1: Dr. Apostle Tawolade ló kọ́ mi.
0: Èmi lẹ́tọ̀. Lọ́gọ́ tó gbọ́ ìlú
1: ayé. Bí bàtọmọdé méjì ń ṣeré ni ètò yìí rí fáwọn tó bá gbọ́ràn.
0: Èmi lẹ́tọ̀.
1: Pè ní májẹ̀mú.
0: Oni
1: tí Ọlọ́run bá bá yàn dá. Májẹ̀mú tó bá wà dá lórí ètò yìí. Ètò yìí kò ní omi, kò ní òróró, kódà kò ní ilé ìjọsìn, kò júwe ilé ìjọsìn. Ẹni tó jẹ́ ètò yìí gan-an ní ilé ìjọsìn.
0: Ṣùgbọ́n lọ́gọ́ tó.
1: Gẹ́gẹ́ bí ìfẹnukò pé ká máa pàdé lẹ́ẹ̀kan lóṣù.

méjìlá tí ètò yìí ti bẹ̀rẹ̀ ipe akọkọ bẹ̀rẹ̀ sí ní sọ ẹ̀rí lórí rédíò ètò yìí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ọdún méjìlá sẹ́yìn a bẹ̀rẹ̀ ètò ìdájí náà létí ọlọ́run fi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn pastors lójú nísìn táwọn lọ káàkiri gbogbo ilẹ̀ yorùbá síbẹ̀síbẹ̀ ọlọ́run orí ètò yìí àìkú àìṣà ìdìbàjẹ́ ni ọkàn lónìí lánàá títí láéláé olórúkọ jésù tó sọ wá pé ayé rẹ lè létò rẹ sì ní ṣe irúgbìn ìràpadà rẹ o ọlọ́run tẹ bá wà lórí ètò yìí ẹmú ẹ̀gàn àti àbùkù ayé mi kúrò ń dárúkọ ẹmú ìyàgàn mi kúrò ẹmú àìsàn mi kúrò irúgbìn náà láwa mú lọ ilé ìṣúra ọlọ́run láti fún ẹ ní ọpọlọ tuntun ẹ̀jẹ̀ tuntun atomi atororo owó tó fi ṣàpẹrẹ ìgbàgbọ́ ẹjẹ tí sí yóò darapọ̀ mọ́ wọ́n tún pèrè ká ò ní pè láláìsàn mọ́ àìsàn tí ò ní ta wárúkọ yín tá ò rí inú kristi ẹgbẹ́ orúkọ jésù ní ìjẹ ẹjọ ọwọ́rọ́ méjì méjì ní gbọ̀ngàn júbà.

0: àwọn oníṣòwò ẹ̀yìn tí ẹ̀ tí ẹ̀ gbúrò kọ́ntrátì mọ́ ẹ wá dán lọ́rùn yẹn wò ó darí ogun sọ́dọ̀ ọlọ́run. Mo fẹ́ tú àwọn ẹ̀rí yìí fún ògo ọlọ́run. Lẹ́yìn tí àwọn ẹ̀rí yìí bá lọ tán, máa pèsè sí ìràpadà ẹ̀mí. Mi tíkẹ́ẹ̀tì á lọ sáwùjọ wa, ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa. Gbọ́ àwọn ẹ̀rí yìí tó ṣílẹ́kùn ẹ̀rí rẹ̀ ògo fọlọ́run ló tẹ̀ ní gbígbá white.
1: Àdúpẹ́ lórúkọ mi láti wọ̀n tí bandit ẹ kàrọ ẹ kó ṣe olúwa olúwa ṣagbára àdọ̀tí ẹ kú ṣẹ́ ránṣẹ́ o ẹ̀ní fọmọ ṣiṣẹ́ ránṣẹ́ ẹ̀ní fara ṣiṣẹ́ ránṣẹ́ ẹ̀ní fẹ́mẹ̀ra yín náà ṣe o dádì mo lẹ́rìí ni o. Mo wá sí gbọ̀ngàn níjọ Sunday ìjọ àkọ́kọ́ sí náà àkọ́kọ́ wá ní ẹ̀mí àtàwọn ọmọ mi mi ìrè yóò ṣe mí láàánú rí bọ́ àti ìnáyà àjọ tá a ti kúrò ní gbọ̀ngàn báyìí àtàánú mo rí yàtọ̀ ní fíntẹ́ àkà nọmbà tí wọ́n ṣe 10,000 naira sí mi. Ẹ ṣe gan dáàdì.
2: Sísá Àjọkẹ́ ẹyin nìkan kọ́ ọlọ́run ló mọ iye ẹgbẹgbẹ̀rún ẹ̀rí tá a ti gbà nígbà tí wọ́n àná ti wájú orí yín. Kí ọlọ́run bá sọ̀rọ̀ ó túmọ̀ sí pé àwọn ohun tí ò jẹ́ kí ẹrí aláàánú ni ẹ̀mí mọ́ mú kúrò yẹn látòní lọ́run tó ti ṣí kò ní ti mọ́ àwọn olùrànlọ́wọ́ tó kù òní rọrùn sọ́ àwọn olè dá a ṣe pẹ̀lú ìpàgọ́ mi tá a tún ṣe ẹ̀rí yẹn aga jù yìí lọ lórúkọ Jésù àlàáfíà.
3: Kàkà rẹ̀ bàbá mi àpòsù àkọ́ àdúrà o ẹ ṣe ẹ̀kọ́ àtìlẹyìn gbogbo wa iṣẹ́ o ọ̀nà tí inú ọ máa là sí rere pẹ̀lú ògo ọlọ́run. Mo ní ẹ̀yìngbà tá a ṣe péyà níjọ Sunday mo rí ìyípadà ọlọ́run yà mí lẹ́nu. Ẹnìkan wà tó yẹ pé ó máa ń fún mi lówó tẹ́lẹ̀ lọ́sẹ̀lọ́sẹ̀ lówó oúnjẹ tó fi máa ń ràn mí lọ́wọ́ torí sìngún mi dà ní mí. Ẹni yẹn dẹ̀ ti ní òun ò kí ń fún mi mọ́ àbí bá a ṣe ṣe péyà tán níjẹta ó ṣe di àná wọ́n tún ṣe ń fún mi nìyẹn obi ò ní pa yín kò ní pa àwọn ọmọ tí yín mú bá ń gbà gbogbo ọ̀nà.
0: ó padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run nìkan ló lè kàyé ẹ̀yìn tí wọ́n ṣíwèé ìrántí lẹ́yìn tí àná ìtìwájú orí yín àṣírí ni mo sọ gbogbo ohun tí ò jẹ́ kí ẹra láàánú tó jẹ́ ká ń dúró lọ́nà tí mo kúrò kó lè dúró mọ́ lórúkọ jésù kristi násárẹ́tì ọ̀run tó ṣí òjì tì mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí mo ti gbà lórúkọ jésù kristi àwọn tó tún ṣerúgbìn ìràpadà wọn àti ẹnpátàṣẹ májẹmú yẹn yóò bá rin olùrànlọ́wọ́ tó kò ní ronú sun ìfàmì yẹn máa bá àjàgàjẹ ni àjàgà tọ́lọ́run bàjẹ́ lórúkọ jésù àjàgà tó ń dí gàgà olóore àjàgà yẹn ò ní gbérímọ́ o mo bá yín yọ tó ń fún yín àjẹmọ́nú ni yóò jẹ ọ̀hán náà lè máa fún ẹlòmíì.
4: Dádì bá mi mọ̀ ti gbà ọ̀nà mímọ̀ ti là ọmọ dúpẹ́ fọ́lọ́m ẹnu àṣẹ ń bẹ lẹ́nu yín ẹlẹ́lẹ́dà wọ́ jà fún wa mọ̀ ti jà fún mi gbogbo gratitude mi mọ̀ ti ni wọ́n sọ fún mi ṣé a máa nu commission wa fún rẹ̀ ló pé ọmọ mi pé kọ́ sọ fún mọ́mì pẹ̀lú ògo lọ́la ara láti wáyé dájú dájú dájú dájú inú mi dùn èmi lẹ sí pẹṣẹ olóòní èmi lẹ sí fún orí mi ọgbà bọdẹ ire ni mo rí o ayọ ni mo rí o ìdùnnú ni mo rí o èmi nìkan ló yé kò lè yé ẹnìkan kan ìdí tí mo fi yin bàbá èmi nìkan ló yé bàbá inú mi dùn orí atóníṣe tẹ́ ẹ ṣe fún wa lẹ́mí mi ló tún ṣe ẹlẹ́dàá mi ò gbà bọ́dé bí ẹlẹ́dàá mi lánàá fún mi ní àdájì ẹ ti sọ bẹ́ẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ ẹni màá gbà láìpẹ́ láì jìnà mo sọ wọnú mọ́tò tí ó gbé mi ní ṣọ́ọ̀ṣì gangan ni mo kàn ní jẹ́ òun chẹ́ẹ̀kì fóònù mi mo ṣe chẹ́ẹ̀kì ẹni yẹn ẹ wá láàdé àpọ́sítẹ̀ kú bẹ́ẹ̀ bíbí ó sì sẹ́ bẹ́ẹ̀ dájì ojú ò ní tì yó ẹ ti fẹ́ orí mi àti lórí wa kò ní gbàbọ̀dẹ̀ orí wọn máa lànà fún wa ní lọ́nà kọ́nà mo dúpẹ́ fọ́nà mo ní sọ fún yín ni ó ẹ ṣe inú mi.

0: fún ọ̀sẹ̀ kan gbáko wọ́n wá ṣe àṣekágbá ní ọjọ́ kẹfà nínú oṣù kẹsàn-án ọdún tó kọjá ajọ wà níbẹ̀ ni o ìyágun ọmọ káwọn máa sùn nínú olúwa january 1st ni wọ́n sùn ẹwọ iṣẹ́ rere tí wọ́n ti ṣe sílẹ̀ iṣẹ́ yẹn ò kú èèyàn kan ló ń sanwó màmá yìí lórí ètò yìí owó yẹn ti lọ sókè díẹ̀ sí síbẹ̀ màmá yẹn tún san àwọn tó mọ àbí tó máa ń ká mi lára ibi tí àdó ẹlòmíín gbà mọ ibẹ̀ ló kálelúyàdé ó lọ nìyẹn ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ń di fún mi ń bò mí ẹlòmíín tó bá gba owó iye bí iye tí ò ló ń kà bàbá ẹ gba 5000 inú 5 million bàbá ẹ gba 5000 ẹṣẹ náà ni àbí kí la fẹ́ ṣe ẹṣẹ náà ni ẹ bá fún wa ń kọ́ ọlọ́run ń di fún wa ń bò mí. Nínú àdán tán ẹlẹ́dọ̀ ojoojúmọ́ bóyá èèyàn kan lakọ̀ máa rí nínú ẹgbẹgbẹ̀rún èèyàn bàbá ẹ ra káàdì yìí síbẹ̀ ọlọ́run ń di ń bò mí kò ń jẹ nìkẹ́ni gbé èmi náà ń rọ bí bí ẹjẹ́ ń sọ lèmi náà ń rọ síbẹ̀ ọlọ́run sì ń di fún mi níbò mí. Mo dúpẹ́ lọ́wọ́ ìjọ CAC Tabernacle of Restoration. Wọ́n jẹ́ kí iléeṣẹ́ ìgbà pé àkànṣe ètò ni àwọn ètò tá à ń ṣe yìí. Ẹ̀rí pé kò sí polówó kankan bẹ̀ mọ́. Wọ́n ti bí polówó bá máa wá sórí ètò yìí yóò rúnra ju tàwọn tó kù lọ torí pé àkànṣe ètò lẹ̀tọ̀ yìí.
1: Mo gbàdúrà kò gbà má jẹ ọjọ́ tèmi.
0: Nígbà tí a bá gbọ́ṣẹ́ ìránṣẹ́ màmá máa pe àwọn èèyàn fún tíkẹ́ẹ̀tì wọ́n wá gbà lẹ́sẹ̀kẹsẹ̀ àbí láàrin ọ̀sẹ̀ tán bára yìí wọ́n wá gbà ní ọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò iléeṣẹ́ wa ẹni security tẹ bàbá ẹlẹ́ni tíkẹ́ẹ̀tì oúnjẹ gbà wá fún yín àwọn ọkùnrin ni màá kọ́kọ́ pé ọkùnrin márùn ló bá ta àkókò orin àti ẹ̀rí rẹ̀ lẹ́yìn gbọ́ 32FN94.9 ti ń gbọ́ mi laughter house premier il mọ́kànlá dr apostle tẹ́wọ̀lá dé ń lo kọ́ mi ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa ń padà bọ́.

pé sí a ba ti jẹ iru omo teyan je ayanfẹ to je okan lara awon ayanfẹ ko si bo se ma doju ko ta to ni buri to ba si tele ilana tele si Kristi Jesu gba la wa gbe kale fun wa lawon lowo lo tele ma si ori karun ese kerele logochi oni mo ka lekan so mo wa ka tele o so pe oni sugbon emi wi fun yin e fi awon ota yin segbon e sure fun awon eni si o fi yin re o tun so pe e sore fun awon ti o korira yin ki e si gbadura fun awon ti o fi aran kan ba yin lo ti won se inu mi bi ni si yin e wa gbo ohun ti Jesu gba la so fun wa niyan ti a ba fe segun ota wa ta ba fe ka bori ota wa ni gbogbo ona o ni e ma fe awon ota yin eyin e fe won ni Jesu olugba la pa lase fun yin e wa wonu ijo loni ati sora wa di ota ara wa idi si adu o fi gba niyan adu o gba omo Olorun sina yo lenu re o ti gbadura gbadura ko le segun ota tori pe n to Jesu olugba la ni ko se ko lo se o le ma gbogun si niyan ko so po gbogun to ta re tori pe opolopo awon to je ota yi emi ti n be ninu won o ni mu won se lodi o lo je ki Jesu so wi pe ka ma suri fun won tori pe emi to n be ninu won lo n se lodi e ri pe bi a ba fe se tusile fun eniyan temi e ba fe jade lara re e ri pe ohun miran le ma gbo o ma manifest lona to yato ni so mi wi pe eniyan gangan ko lo n se ota bi o se emi buburu to wonu e lo n je ko se ota so lo je ki Jesu so wi pe e ma suri fun awon ota yin o ni e fe awon ota yin e suri fun awon eni to n fi yin re awon to n fi yin re to n fi yin se pe gan o ni e ma suri fun won o so pe e sore fun awon to korira yin o ni gba te ba ki eni to kiyin ki le se wa le yato si awon keferi gan because awon to kiyin eyin na kimu so ada pada le se yin so o mi pe nigba te ba ki eni to kiyin bakan na jo ni eni to kiyin ati eyin tori pe nitori pe o nife yin lo se kiyin so awon ti o si kiyin e o ki won o mi pe eyin ati awon alaigbagbo bakan kan na ni mo n ba awon omo Olorun soro awon ti Jesu ti ku fun lori agbelebu awon tan ni erongba lati de ijoba orun ohun ta le se re ta o fi ni le kuna bi padanu ori ofe ijoba orun ori awon to fi yin re ma sure fun awon le ma se pe sugbon eyin ma sure o ni e sore fun awon to korira yin e ma sore fun won ki e si gbadura fun awon to fi aran kan ba yin lo e ma gbadura fun won isumo ni kete ba si gbadura fun awon ti o le pa yin awon to n fi inu buburu ba yin lo te ba ti n gbadura fun won opo nu won loluwa yo to wonu okan won si yo to yi pada ti o soru won di omo o ri pe ta ba si n fi aran kan ba won lo pada kò ní sese láti mú kí Ọlọ́run kò ṣiṣẹ́ tó yẹ kó ṣe lórí ayé o so kí ni mo sọ ni pé ìfẹ́ tó jẹ́ gbọ́dọ̀ jẹ́ sí wa sí àwọn ọ̀tá wa gẹ́gẹ́ bí Jésù Olúbalà tó ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ fún wa ó wá sọ ní ẹsẹ̀ kẹrìndínláàádọ́ta yẹ nítorí bí ẹ̀yin bá fẹ́ àwọn tí ó fẹ́ yín èrè tẹ́ máa jẹ lélẹ̀ nígbà tí ẹ bá tẹ̀lé sí Jésù Olúbalà sọ tẹ́ bá dún lórí ìfẹ́ inú rẹ̀ wípé ẹ máa fi àwọn ọ̀tá yẹn máa súre fún wọn ó wá sọ pé èrè tí ó jẹ sí yín lélẹ̀yìí number one onítorí bí ẹ̀yin bá fẹ́ àwọn tí ó fẹ́ yín ọ̀pẹ́ kínní ẹ̀yin ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn agbowóde ṣe nígbà tẹ́ ẹ bá ti ṣe pé àwọn tó fẹ́ yín lẹ fẹ́ ẹ̀yìn sí òkè wà ní kínní big deal nínú ẹ̀kú sí rẹpẹtẹ ńbẹ ó ṣùgbọ́n bí ẹ̀yin bá sì ń kí kìkì àwọn arákùnrin yín kí ni ẹ ṣe ju àwọn ẹlòmíràn lọ nígbà tẹ́ pọ̀n tó kínlẹ̀ yín náà kí omi ìpẹ́ kó sì yàtọ̀ láàrin ẹ̀yin àti kẹfẹ́rí ó ní ṣe bí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn agbowóde náà ń ṣe so kò sí yàtọ̀ láàrin ẹyin bákan náà jọ nìyẹn nítorí kí ẹ̀yin kí ó pé bí bàbá yín sí bẹ ní ọ̀run ti pé olúwa ń sọ pé kẹ ẹ pé bàbá yín sí bẹ ní ọ̀run tó ṣe pé ní ìparí ọ̀rọ̀ mi ẹ jẹ́ ká fẹ́ àwọn tí ó fi aran kan bá wa lò ẹ jẹ́ ká fẹ́ àwọn ọ̀tá wa ó wá sọ pé nígbà tí ẹ̀yin bá fẹ́ àwọn ọ̀tá yín ó ní ohun tí ẹ̀yin ń ṣe ni pé tí àwọn ọ̀tá yín bá wá kọ̀ tán ẹ̀ bá yí padà ohun tí yóò wá ṣẹlẹ̀ sí ọlọ́run ó ṣe ni wípé àdúrà tẹ́ ń gbà fún wọn yóò wá máa dinà sí wọn lára ìyẹn ni àwọn ọ̀tá sì ò lè yí padà ìyẹn ni àwọn ọ̀tá kíkorò ìyẹn ni àwọn ọ̀tá tó pé èso ti di ọkàn wọn mú nígbà tí ẹ bá ti wá ń súre fún wọn àwọn tí ò wá ní yípadà yẹn ọlọ́run á wá sọ àdúrà yín á wá sọ dinà sí wọn lára ọ̀pọ̀ àwọn àdúrà yín oló máa yí àwọn ọkàn wọn yí padà ṣùgbọ́n àwọn tí ò ní gbọ́ ọlọ́run á sọ àdúrà yín dinà nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà fún àwọn ọ̀tá yín ẹ̀yin ń wa iná ẹ wà lé wọn lórí ó rò pé kìí ṣe ti wá láti máa dojúgbà kọ ẹnikẹ́ni pé eléyìí ni ọ̀tá mi ó ní fẹ́ àwọn tí ó kórira rẹ̀ máa súre fún àwọn tí ó ń fi àran kan bá yín lò kí olúwa kó gbọ́ àdúrà yín kí ẹni àgbà ọjọ́ kó mọ̀ jẹ́ ká pàdánù rìn àjò wa sí ọ̀run àpáàdé jẹ́ ká fi ayé wa fún Kristi bí a kò bá sí ìmẹ̀ eléyìí ni ohun sí ọlọ́run.

0: kẹrọ tó wọlé sínú kulu tó bá tó àkókò mà bẹ̀rẹ̀ sí ni pé inú àwọn tí à ń retí ní ìjẹ́jọ́ ti dé tó kò tiẹ̀ nílẹ̀ má dárúkọ yín ẹ kàn dúpẹ́ lọ́wọ́ mọ́mí jí o ẹ bá mi fún wọn ní fídà kàn dúpẹ́ wọn ní kájọ wá wéwọ́ ní.
1: Mọ́mí jí o ẹ ṣé o lórúkọ Jésù ṣé ìránṣẹ́ yín á máa tẹ̀síwájú lórúkọ Jésù ẹni fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ ẹni faragbọ́ta ẹni faragbọ́fà lórúkọ Jésù Kristi mọ́mọ lóore o.
0: Thank you ma. Àwọn latest drama náà ní ká fún yín kájọ wá wíwọ́ gbogbo ẹni tẹ̀lé bá ara lọ wíwọ́ lẹ́kọ̀ọ́ ọlá àwọn òun ọpọ̀
1: àmì lórúkọ Jésù náà ẹ kú sí olúwa o
0: ọlọ́run ni
1: lórúkọ Jésù à ń gbádùn yín ẹ̀yà ẹgbàdún ara yín o ẹni faragbọ́fà o lórúkọ Jésù ogun ológun ni ṣẹlẹ̀ yín lórí lórúkọ Jésù. Thank you so much
0: sir. Ogun ni Fọlọ́run kọrin a nípàdé ayọ̀ ẹ ṣe. Máa pe ọkùnrin ni mo ní kó pe o ọkùnrin márùn-ún náà ni kọ́kọ́ fún ọkùnrin mo fẹ́ gbóhùn wọn o 0705 50949. Hello. Hello. Ọkùnrin ẹ bá mi kọ́ tẹ̀. Ọkùnrin ni wọ́n ní màmá yẹn ni ọkùnrin ni kí n fún ọkùnrin márùn-ún náà ni kí n fún lẹ́yìn ọkùnrin màá wá pe ẹ̀yin obìnrin. Hello.
2: Hello.
0: Hello, sir. Hello, mo ń gbọ́ yín. Ẹ bá mi kọ́ tẹ̀ bóyá ká mú ẹ jẹ́ ká mú. Hello. Hello.
2: Hello.
0: Hello, sir. Ẹ bá ń dárúkọ yín.
2: Olúníyì dáhùnsí látàrí ma.
0: Dáhùnsí kí lẹ ti pè é.
2: Olúníyì.
0: Olúníyì láti.
2: Dáhùnsí látàrí ma.
0: Àrè mọ. Ẹ lè wá láti ok dáhùnsí olúníyì láti àrẹ̀mọ ẹ lè wá nígbàkigbà látòní lọ́dọ̀ àwọn security orúkọ yín ti wà lẹ́yìn tíkẹ́ẹ̀tì yín ẹ wá gbà.
2: Ẹ
0: lè wá gbà láàárọ̀ sátọ̀dẹ̀ ẹni security tẹ bábá àti nìkan máa fi jíṣẹ́ fún yín ẹ̀kan ní dáhùnsí dáhùnsí dákọ sí olúníyì dáhùnsí olúníyì olúníyì láti àrẹ̀mọ ẹgbà tíkẹ́ẹ̀tì yín ẹ lè wá láàárọ̀ sátọ̀dẹ̀ ẹ gbà ń bẹ.
2: Hello.
0: Hello. Okay, mama ti pe. Hello.
3: Ẹ káàárọ̀ sà.
0: Adúpẹ́ orúkọ yín ọkùnrin. Orúkọ yín.
3: Abdul Victor ló kọ mi sà.
0: Azam Victor láti àdúgbò wo.
3: Láti Ososami.
0: Ososami. Okay.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ lè wá látòní títí di àárọ̀ sátọ̀dẹ̀. Ẹ bèrè àwọn security.
3: Àárọ̀ sátọ̀dẹ̀ sà.
0: Ẹ bèrè àwọn security ẹ lè wá gba tíkẹ́ẹ̀tì yín. So ti wà lọ́wọ́ wọn.
3: Okay.
0: Security wa. So. Hello. Nígbà tó ń sábà ń pè sí yìí sì jìnnà sí mi púpọ̀ púpọ̀ o. Hello. Ọ̀dà ẹ gbìyànjú. Hello. Bá mi mú nọ́mbà ìsàlẹ̀ yẹn pátápátá. Èyí tí ó ń dún bì ẹ jẹ́ kí n mọ́lé. Hello. Hello.
4: Hello.
0: Mò ń gbọ́ yín ẹ sọ̀rọ̀ sókè. Ẹ sọ̀rọ̀ sókè. Ọ̀dà ẹ bá mú nọ́mbà ìsàlẹ̀ yìí bẹ́ẹ̀ ń pójá àwọn èèyàn lọ́wọ́ púpọ̀ púpọ̀ tàbí ká lo 0809 70949 tàbí 07 05 50949. Hello. Hello, mo ń gbọ́ yín o. Hello, orúkọ yín. Orúkọ yín bàmí mú yín ìpèyàn rẹ. Hello.
5: Hello.
0: Hello sir, orúkọ yín.
5: Ẹ káàárọ̀ sà.
0: Adúpẹ́ sà.
5: Oyetunde Oladunni.
0: Oyetunde. Oyetunde Oladunni. Látàdúgbò rẹ. Wọ́n níyà. Ok. Adáàkẹ́ má jẹ́ tíkẹ́ẹ̀tì yẹn wéṣí o. Kò fọlọ́run bẹ̀yìn ni o. Ẹ wá gbà torí ọlọ́run mo fi bẹ̀yìn o. Ẹ bá mọ̀ pé ẹ̀ ní wá gbà ẹ má wulẹ̀ pè sórí ètò. Ẹ jẹ́ kí n lo nọ́mbà yìí 09 06 2009 49. Mẹ́ ń pé nọ́mbà yẹn gbajúmọ̀ díẹ̀. Ẹ bá mi mútọ̀ wọn tí wọ́n bá ti lọ. Ok. Hello. Hello. Ẹ bá mú yẹn. Hello. Hello.
6: Hello.
0: Ẹ bá mi kọ́ tẹ̀ ọkùnrin náà ní kí n fún. Àwọn ọkùnrin abẹ́ tó ń dúró àti olókùnrin ní kí n fún. Mo lè ní fún. Hello. Hello. Hello. Hello.
6: Hello, sir.
0: mama ọkùnrin náà ní fún ó yá ẹ bá ń dárúkọ yín. Hello. Hello.
4: Hello.
0: Hello sir, orúkọ yín.
4: Ọlárẹ̀wájú Abiodun.
0: Látàdúgbò wo? Ok, ẹni ká lómi pé ẹ ti pè tẹ́lẹ̀. Ẹ ti pè tẹ́lẹ̀ bá mi mú yẹn, ẹ ti pè tẹ́lẹ̀ bá ń kọ́ tẹ̀. Náà wọ́n ti pè torí ohun wọn. Hello.
5: Hello.
0: Yes sir, orúkọ yín. Adúpẹ́ Kárọ̀.
5: Yes sir.
0: Orúkọ yín. Akim Akintayo. Látàdúgbò wo?
5: Láti airport.
0: Ọ̀dà Adúpẹ́, àwọn kan sọ pé àwọn kan náà ni wọ́n ń pè. Adúpẹ́ Ọlọ́run rí yín. Ẹ wá gba tíkẹ́ẹ̀tì yín. Ẹ jẹ́ mú èèyàn kan sí. Hello. Hello.
6: Hello, ẹ káàárọ̀.
0: Adúpẹ́ o, broda, ẹ má wọrí. Broda Olajide Oluwasola, ẹ wá gba tíkẹ́ẹ̀tì yín. Mo ti mú orúkọ yín bí mi ò tiẹ̀ gbọ́. Ìpè yẹn ń lọ ṣùgbọ́n mi ò gbọ́. Wọ́n mo rí pé Olajide Oluwasola. Olajide. Olajide Oluwasola. Látàdúgbò wo? Ok, síbẹ̀síbẹ̀. Ẹ já tẹ̀síwájú. Ẹ já tẹ̀síwájú. Bá mi mú kí obìnrin kan ni. Obìnrin ni mo fẹ́. Obìnrin mo fẹ́. Obìnrin mo. Obìnrin bá mi kọ́ tí obìnrin mo fẹ́ báyìí.
5: Pẹ̀lú Olúwìdí ló ń sọ̀rọ̀.
0: Ya. Ra ẹ jẹ́ ká tẹ̀síwájú. Gbàǹjo State Ọ̀nà Àdẹ̀yìn ká tẹ̀síwájú. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa. Ẹ ṣe gan ni.
7: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà ókè.

0: àwùjọ wa white juba. Ẹ jẹ́ ká lọ sí àwùjọ wa. Onírúurú ọmọ ni à ń rí ní àwùjọ wa. Ọ̀pọ̀ ọmọ ló ti di ọmọ wọlé yẹn bu ẹkún, kódà kì í ṣàwọn ọmọkùnrin nìkan, àwọn ọmọbìnrin gan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọ̀nyí tí wọ́n sì yá ọmọ dọ̀fẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn òbí ni, torí ọmọ tí àbá kọ́ ní òbí ilé tí a kọ́ tán. Ilé tí a kọ́ yẹn náà ni ìwà àti ìṣe tí wọ́n fi hàn ní àwùjọ wa. Wọ́n ti pọ̀ ní ìsàlẹ̀ Èkó, wọ́n wà ní Ìbàdàn káàkiri orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ni àwọn ọmọ wọlé ìyàbọ̀ ẹkún wà. Síbẹ̀síbẹ̀ a ò ní jẹ̀bi lórí ọmọ. Ìní Olúwa ni ọmọ jẹ́, tá a sì pè ní ìní alátikọ ní ọ̀nà ti Ọlọ́run, alátikọ ní ẹ̀kọ́ àwùjọ, alátikọ wọn ní ẹ̀kọ́ ìwé tàbí ti iṣẹ́ ọwọ́, a ò ní jẹ̀bi o. Mo mú fọ́nrán yìí wá láti fi ṣí wa ní gbẹ́rẹ́ ìgbà kan wípé a ó ṣe ìṣirò lórí àwọn ọmọ wa. Èmi ò ní jẹ̀bi lórí ọmọ. Ọmọ tí àbá kọ́ ní ìgbélé tí àkọ́ta ìwà ti ṣe ni. Àwọn ọmọkùnrin ní ìsàlẹ̀ Èkó, ẹ̀gbọ́n ẹ wò wọ́n o.
1: Tọ́lá ni mo máa mú mọ pé ọ náà ń gbé gẹ̀ẹ́sì wọ náà, kò ṣáà mọ̀ bọ́ gbèrè dá mọ́ tó mọ̀ kò lè jẹ́ mọ́.
2: Bẹ́ẹ̀ àbí wèrè làwọn tó lè lè. Tó bá lágbára sínú àdúgbò yìí nìyẹn, ó bìlì.
1: Ibo náà ń pè mí bá ìsàlẹ̀ Èkó, náà ń pè mí bá ń ṣe muṣin ó ti jẹ́. Muṣin wà níbi tó gba ìsàlẹ̀ Èkó, a náà wà níbi bá yóò.
2: Island wọ̀ lè ṣe é ṣe Lagos Island.
1: Wọ́n máa ń sọ pé wèrè ni wọn náà.
0: Ní ìṣẹ̀sàlẹ̀ Èkó nìkan o, káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni àwọn ọmọ wọlé ìyàbọ̀ ẹkún wa. Mo mọ gbàdúrà pé Ọlọ́run ti máa ń tún ènìyàn mọ, yóò tún àwọn ọmọ wọ̀nyí mọ. Àwọn ọmọ wọ̀nyí ló fi ìgbògi ṣe ìgbẹ́kẹ̀lé wọn, wọ́n jẹ ìwò ògo wọn. Èyí tí wọ́n ti jẹ, Ọlọ́run kò mú kí wọ́n pọ̀ dànù, kó fún àwọn wọ̀nyí ní ìgbà kejì. Ṣùgbọ́n ẹ̀yin òbí, ẹ̀yin òbí, ẹ̀yin tí ìdílé yín ti dàrú, pàápàá ẹ̀yin òbí abímọmáwò, bó ti ṣe wà lóbìnrin ló wà ní gbàǹjà. Wọ́n ti wà lọ́kùnrin ni wọ́n wà lóbìnrin. Àfi kí Ọlọ́run kó jọ kó ra ọmọ wọ̀nyí padà. Ìní Ìtúnrẹ o, ẹ gbọ́.
1: Ìní sáwá o, ìní sáwá o, àwa lọ máa fi yẹ́rìn jẹ̀kọ́ gbóná. Ìní sáwá bá ń kú wá o. Nígbàdúgbò sọ̀lú àtọ́njẹ ìlú yín ká mọ̀ owó bó ṣe ń lọ. Ìní sáwá fa, ìní sáwá o.
0: Kí Ọlọ́run kó fún wọn ní ìgbà kejì. Ìkan rẹ o, olóògùn ọkọ láwùjọ wa. Ọlọ́run kó ra ọmọ wọ̀nyí padà, kó fún wọn ní ìgbà kejì. Ẹ gbọ́.
3: Júmọ́lẹ̀ ṣe wà rẹ̀, ẹni máa fẹ́ mi tí mo mú wá. Mo ti Singu ó ti pẹ́ dẹ́. Ti Singu sẹ́yìn. Ó ti lé ní 2 years ọdún méjì mi mú ọkọ. Ẹni máa fẹ́ mi. Kémi àti rẹ̀ máa pè lọ́fù inú ilé. Kí máa máa kíìsì mi tí mo mú wá. Júmọ́lẹ̀ ṣe wà rẹ̀, ó ti sún mi ti Singu tó. Tí mo ń gbó sí i, tí mo ń gbó mi ti gbó wọlé mi lọ́kọ̀. Mú ọkọ̀ o, ẹ bá mú ọkọ̀ ẹ bá máa tọ́jú mi. Ẹ jọ̀wọ́ ṣí mi bẹ́ẹ̀ dédé ọmọ Nàìjíríà.
0: Mo gbàdúrà pé a ò ní jẹ̀bi lórí àwọn ọmọ wọ̀nyí. Ọlọ́run yóò fún wọn ní ìgbà kejì bíi ti Samsoni nínú Bíbélì. Àwa òbí a ò ní jẹ̀bi lórí ọmọ tó ọmọ rẹ kò lè fún ọ ní ìsinmi.

0: 32 FM, 94.9.
1: Olúwa Ọlọ́run bẹ bi ìtàtíjọ́ àwa la ò sin bàbá bi ìtàtíjọ́ mọ́ láti wá bọ́ lọ́wọ́ àjàgà ẹ̀sùn gòkè lọ sáàfin ìjọ Christ Redemption Church CRS ìràpadà ẹ̀mí ni kó máa bọ̀ níbi tí Olúwa Ọlọ́run ti fi agbára ẹ̀mí mímọ́ tí ó ń dè sílẹ̀ pàṣẹ ìrọ̀rùn sáyé onípojípò láti pàṣẹ ẹni àmì òróró rẹ̀ Reverend Mother Prophetess Esther Akànni JP ìyá àríṣe ìyá ìràpadà ẹ̀mí ọ̀kan òjọ̀kan ẹ̀rí ló sọ̀kalẹ̀ nínú ìjọ Christ Redemption Church CRS ìràpadà ẹ̀mí fi ẹni kó ti darapọ̀ mọ́ wa nínú àwọn ẹ̀sìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ tó fi máa wọ ìpàdé Adura Sunday ọjọ́ ìsinmi aago 7 sí 9 òwúrọ̀ gbogbo ọjọ́ Tuesday ni pàdé aláboyún laago 10 àárọ̀ sí 12 ọ̀sán tí àná jèrè yóò sì tẹ̀lé laago 12 ọ̀sán gẹ́rẹ́gẹ́ àtúnṣe àdúrà ni máa wáyé ní gbogbo ọjọ́ Thursday lórí òkè ìmúṣẹ ìlérí abàdépo laago 9 àárọ̀ sí 12 ọ̀sán ká tó wá wọnú ìṣọ́ òwúrọ̀ lọ́jọ́ Friday laago 12 òru sí 5 ìdájí ìwọ wa lẹ̀rí kan wá

0: 32 FM 94.9.
1: Kokoko bayi nla ran faadi ti aja ti o sonu ni ki gbo fere olode adia fun koloro si eleyi ti o lo re pate oja soju titi ohun juru won ba ti ri dodon ni kiru won farama eni ti pate soju titi iru won ni pagidina yi ka to dun wo bojuri ohun nilo ati bibo giri oko ni rona ina lo fin ku meni oda ida lo fin ku meni oro ajo ti ri si ibowo fun ofin ohun igbo firo ni pele oyo oyo state rule of law and enforcement authority nke toton e mo pate soju titi ti ma emi olaro ipinle oyo ni baje o
2: Francis, mo gba pe otun ti open store mi se oja lesi loye. Iru ogbon wo lo nda si? Emi o rowo taja. Ile ifowopamọ alasiri. Gumi Microfinance Bank ni alasiri mi. Pẹlu awọn eto iyawo won. Bi Beta Money. Osu kan si osu mejila ni o fi da owo ti o ba ya pada. Pẹlu ida meta bo 3.5% lo osu. Ikan tun wa fa won loko mu lala ati loko keteke. SME loan ye. Osu mejila lo fi da pada. Salary advance loan fun gbogbo osise ijoba ati osi aladani. Osu mejila gbako ni won fi da pada. Pẹlu ida meta abi ida meta bo 3% si 3.5 percent anfani ati ma se ile ori owo re tun wa bo baro gugu e papo yen interest waiver tabi overdraft osu kan tabi osu meta ni o fi da owo ti o ba ya pada pelu ida meta atabo 3.5% owo to ba ya laarin wakati 48 hours owo to fe ya yo ti jade fun alaye lekunre 0707313 5538 whatsapp 0908796684 website www.groomingmfb.com olu le se 116 ojo you high road oloro Bust up, ojo, ibana, ajeun ati ilana ntele wa.
3: Níbo ló ń dàdọ̀ tí ilé rẹ̀ sí nínú báàgì ẹnu olóró àbí sọ́rọ́ngbó lójúdò tó ń tojú àgbàrá? Rárá má darí aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́. Ṣohun tó yẹ lásìkò tó gbàgbà mu ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2026 lọ́jọ́ síjọba àpínlẹ̀ Ọ̀yọ́ fún gbogbo wa láti ní gòrò ìdálẹ̀ sí láyìíká àwọn agbègbè wa. Kò yọ ẹnikẹ́ni sílẹ̀ nínú ilé, níbi iṣẹ́, ilé ìtajà, ilégbèé kó wa àti níbi gbogbo. Ọ̀ràn yẹn ni láti ní gòrò ìdálẹ̀ sí. Má dájọ́ sí kó fin tó bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ gbélẹ̀ síbi tó yẹ. Ìmọ́tótó ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi rẹ̀. Ó lòdì sófin ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dalẹ̀ sójú títì tàbí ibi tí kò tọ́. Dalẹ̀ rẹnu lọ́nà tó bójúmu. Jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó wà ní mímọ́. Ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó mójú sọ́rọ̀ ètò àyíká lábẹ́ olùdarí onímọ̀-ẹ̀rọ Adémọlá Temitayo Adérìntọ́.
4: Aṣojú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà ókè.

àwọn wòlíì ni ẹ mówó wá káwọn olè gbọwọlé yín lórí ẹ fowó rà gbọwọlé wòlíì síbẹ orí yín ò sàn bóyá bẹẹ bá wá mú tọ ìyẹyìn àjẹlà kẹ ẹ gbàtúsílẹ póònù di àwọn wòlíì èké tí wọn ń pera wọn ní wòlíì fún yín ìdílé o tí ó jẹ wá ṣàlàyé fún yín lónìí ohun tí wọn ń pè lẹmìí wòlíì gan bí ẹmí àìmọ wọn bá gbọn wòlíì èké wọ tó bẹrẹ sí ní lò wọn wọn wà pẹmí àwọn wòlíì ló ńlá wọn bí wọn bá gba ẹmí àdúpà ìdá sínú ayé wọn tán tí wọn wá ń lò ó tí wọn fi ń ṣiṣẹ èké tí wọn ń pè ní iṣẹ wòlíì wọn parọ mẹmí àwọn wòlíì pẹmí àwọn wòlíì ni wọn mọ wá tọka sí mose tọsọ pàdéjọ níwájú fáráù èèyàn tó jẹ àwọn wòlíì èké ò lè jẹ lẹni tó bá mọ pé bẹmí ọlọrun nu wòlíì mose bó ṣe sọpa sílẹ tó wá dejò bẹẹ gẹgẹ lẹmí àlùpà ìdá tí ń bẹ nínú àwọn òpìdán fáráù náà ṣe sọpa lẹ tó dejò ejò wọn sì rèé kò fibì kan yàtọ sí ti mose àti ṣe wá mọ yàtọ nínú iṣẹ ẹmí àti tàlùpà ìdá òun ni wọn fi lọjú ọrọ pọ tí wọn fi dojú ọrọ máwọn àyànfẹ gan lọwọ tó fi dàbẹ pé jésù pé bọ́n bá ṣe é ṣe gan wọ́n tan àwọn àyànfẹ jẹ ẹ̀mí awẹ́dẹ̀wẹ́dẹ̀ ni wọ́n fi wẹ̀rí wẹsẹ̀ fún yín ní ṣọ́ọ̀ṣì o wọ́n máa wí fún yín pé ẹ̀mí àwọn wòlíì náà ló darí àwọn nígbà tí wọ́n bá pàgò funfun òun àbí ewúrẹ́ tí wọ́n bá pa fún àwọn ẹ̀mí àìmọ̀ tán wọ́n wàá fi ṣe àásun ni wọ́n bá pè yín sí pàdé àdúrà òru déédé aago kan òru lẹ bẹ̀rẹ̀ sí ní jẹran ìyà tí wọ́n pè ní suya night fún yín kí páńpẹ́ ẹ̀tàn ó lè bá mú yín lọ́wọ́ dáadáa wọ́n wàá lẹ́mìí àwọn wòlíì lọ darí àwọn wọ́n wàá mọ tọ́ka sí ìwé exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹjọ tó wípé òun sì jẹran náà tí a fi iná sun ní òru náà àti àkàrà aláìwú ewébẹ̀ kí koro ni wọ́n fi jẹ́ ṣé ẹ̀ rí sí àwọn ẹ̀mí àìmọ́ táwọn wòlíì èké ń pè lẹ́mìí ẹ̀mí àwọn wòlíì fún yín wòlíì èké ní ẹ máa fi wúre jẹran àsun ó ní ẹ máa fi wúro kẹ ẹ máa fi jẹ súyà ó so di bíbélì sínú korobó omi lójú yín ọlẹ́mìí àwọn wòlíì náà ló darí òun o ó wá ní ẹ wá máa mówó tiyín wá kẹ ẹ máa ra omi ọ̀hún kẹ ẹ máa mú sẹ́nà ìyàtẹ̀ jẹ tẹ́ ń pè ní súyà kẹ ẹ lè ba àríṣẹ́ ìyanu àwọn wòlíì ìṣó òru kan ní ẹ ń pè báwọn súyà náìtì ni o àwọn wòlíì èké àwọn wòlíì èké wọ́n ń ṣe tán bàbá wa tí ẹ ń pè ní pèsè fún yín inú tiyín sì ń dùn ẹ tó ń kọrin yín ọmọ ṣe o ní tó jẹ́ pé ọ̀nà táwọn ẹ̀mí àìmọ̀ gbà wọnú ayé yín ni wọ́n ń là á lẹ́yìn kalẹ̀ sínú ayé yín un tẹ́yìn tó ń sanwó iṣẹ́ fún wọn ẹ ń ti bí ìjẹkújẹ ẹ ń gbẹ̀mí àìmọ̀ sínú ayé yín ẹ sì mọ̀ ǹjẹ́ náà ti ẹ̀ mọ̀ wípé bí ẹni mo wó ni takọtabo àwọn tí wọ́n ń pera wọn ní wòlíì fún yín ni wọ́n mọ̀ sí awo ṣùgbọ́n kó lè ba àjọṣẹ́ mímọ́ ni wọ́n fi kọ́lé awo tán tí wọ́n wá kùn láwọ̀ ṣọ́ọ̀ṣì bí wọ́n bá pera wọn ní babaláwo kò ní rújú níwájú yín òun ni wọ́n fi ń pera wọn ní wòlíì bí wọ́n bá ṣiṣẹ́ awo fún yín tí wọ́n lo epo tí wọ́n lo yọ̀ tí wọ́n ń pògèdè tí wọ́n ń jọ àdúrà létí yín tí wọ́n bá dẹ́bọ fún yín pé kẹ́ ẹ rúbọ kẹ́ ẹ mọ̀ bá fura ni wọ́n bá pé ẹ̀mí àwọn wòlíì náà lọ darí àwọn bó ṣe darí mose pé kó sọ igi kan kó sọ sínú odò mara èyí tó korò kó lè bá di dídùn bẹ́ẹ̀ làíṣà bó ṣe buyọ̀ sínú odò jẹ́ríkò kó lè bá ṣàwòtán odò ọ̀hún bí samueli bó ṣe lo aṣọ rẹ̀ tó ya mọ́ sọ́ọ̀lù lọ́wọ́ tó fi ṣépè fún sọ́ọ̀lù wípé ìjọba ó di ya mọ́ lórí wọ́n bá pé irú ẹ̀mí tí ń là wọ́n náà nu iṣẹ́ wòlíì náà ní gbogbo rẹ̀ fura.

won fi awon sele meji kan yin lati je ke mo bi pe nti won pe lemi awon wuli ki se mi awon wuli o nkan mi ni won fi nta wa awon sele meji on re o akoko nbe on be ninu ese ikerin si ese ikarun to wi pe peteru sit down o si wi fun jesu pe oluwa o dara fun wa lati ma gbe yin bi iwo ba fe awa o pago meta sin okan fun o ati okan fun mose ati okan fun edija bi o tin wi lowo wo awosomo didesi si dibo won si wo onkan lati inu awosomo wa ti o wi pe eyi ni ayanfe omo mi eni ti inu mi dun si gidigidi e mo gbo ti re o je je corona la won wuli e kin pa ogbon kare ni re toka si bi agbere isese ni won da ti won fi n toka sa won wuli majemu lai lai bi awoko se won oro awon wuli eke ti n toka sa won wuli majemu lai lai o dabi oro peteru ninu ailoye ohun aimo kan re nigba to n pete pero ati pago meta ninu ese bi pete ta kaun o fe pa kan fun mose ko pa kan fun elija ko si wa pa kan na to ku ko pa fun jesu sari nigba to n pete pero se ko kuku mo wi pe iya to n be laarin iyan meteta o se bi awon meteta lo se tele ko se n ta tele nu won o ro pe yato si nu won gbogbo won lona olorun oji o wi dele ta o to fi joro gba mo lenu tori pe olorun mo wi pe bohun o ba tete dalekun bi ete peteru ba lo re jo akoba ni o se ko se gba lawon omo eyan bi peteru se n soro lowo lọlọrun pe bẹẹ kọ o eyi ni ayanfe ọmọ mi eni ti inu mi dun si gidigidi e mo gbo ti re eyi ni ayanfe ọmọ mi eyi ni sari eyi ni ninu esi tọlọrun fun peteru n se mo wi pe o ni tumo sa o ni tumo itumo ni wi pe ko si idi fun asisi amomulomu o o toka si jesu pe eleyi la ayanfe ọmọ mi ninu won èyí ni ó pàgọ́ fún kì í sàwọn mẹ́tẹ̀ẹ̀ta jésù nìkan làgọ́ tọ́ sí ní pípa fún péèyàn bá pàgọ́ sẹ́ẹ̀ránṣẹ́ wòlíì tí sẹ́ẹ̀ránṣẹ́ wòlíì rẹ̀ tí ọba tọ́ka sí jésù tó wá bẹ̀rẹ̀ sí ní tọ́ka sí ti mose elijah tàbí wòlíì kan nínú bíbélì ẹ wo ọ̀nà arékèrèkè sàtánì láti fọ́lọ́ mìíràn hàn yẹn ni o gbogbo sẹ́ẹ̀ wòlíì ta wá tàrí nínú jésù iṣẹ́ èṣù ni ó wí pé èyí ni àyànfẹ́ ọmọ mi èto túmọ̀ sí wípé èmi ò júwe mose fún ọ o gẹ́gẹ́ bí ẹni tó yẹ kọ́ tẹ̀lé lẹ́yìn tàbí kí o wo àpẹẹrẹ tàbí ìṣe rẹ̀ sí àwòkọ́ṣe èmi ò júwe elijah fún ọ o gẹ́gẹ́ bí ẹni tó yẹ kọ́ tẹ̀lé tàbí tó lè fi ìṣe rẹ̀ sí àwòkọ́ṣe èmi ò júwe wòlíì kankan fún ọ o gẹ́gẹ́ bí ẹni tó lè tẹ̀lé tàbí fi ìṣe rẹ̀ sí àwòkọ́ṣe èyí nìkan tí mo náwó sí yìí òun ni àyànfẹ́ ọmọ mi o ẹni tí inú mi dùn sí gidigidi èyí tó túmọ̀ sí pé gbogbo àwọn wòlíì tẹ́ ẹ̀ ń rí wọ̀nyí gbogbo wọn náà kọ́ ni wọ́n rí ìfọwọ́sọ̀yà olúwa gbogbo wọn kọ́ lolúwa kàn lolúwa gbósùbà fún torí pé kùdìẹ́kùdìẹ́ kù tó pọ̀ nínú sí ọwọ́ wọn ló fi wípé èyí nìkan ni àyànfẹ́ ọmọ mi kì í jẹ́ pé torí pé ó jẹ́ àyànfẹ́ ọmọ nìkan o ṣùgbọ́n tọ́fà ni wípé inú mi dùn sí gidigidi awo ìgbésí ayé rẹ̀ ààrá bà wọ́n jésù wípé aládé ayé yìí wá sọ́dọ̀ mi kò sì rí ẹ̀sùn kankan kò rí ẹ̀sùn kankan lára mi torí náà ẹni tí mo mọ̀ yìí pé tẹ́ ẹ bá tẹ̀lé ẹ̀ ní sìnà rẹ o bẹ́ẹ̀ bá fi iṣẹ́ rẹ̀ sí àwòkọ́ṣe ojú ọ̀nà lẹwà bẹ́ẹ̀yàn bá wá ṣiṣẹ́ wòlíì tẹ́ ẹ bí léèrè pé ń bolo ti rí tí bá ń tọ́ka sí mose ẹ mọ̀ pé ó dàbí ìgbà téèyàn ń kó wa padà lẹ́yìn olùgbàlà wa tí wá ń dá wa padà sínú iṣẹ́ tó lábùkù tọ́lọ́run ní òbí táwọn èèyàn wá ń ṣe níbí lásìkò tá a wà yìí wọ́n paṣẹ́ ẹ̀mí tì wọ́n ń ṣiṣẹ́ ẹbọ wọ́n bíbélì wínú ìwé jọ̀ánù oríkẹrin ẹsẹ̀ kẹrìnlélógún ó wí pé ẹ̀mí ni ọlọ́run àwọn tó ń sìn ní ẹ̀mí àti lótìítọ́ ìmọ̀ wa lẹ ti rẹ́bọ tẹ̀yìn.

ọjẹ́ ti kú ní tànà egun ti dòwó 32 FM 94.9 Laughter House Orí òkè tẹ́ntẹ́ Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: effective relief from malaria. Komal on. Malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Olùdádò ti ilé rẹ̀ sí nínú báàgì ẹnu olóró àbí sọ́rọ́ ń gbólójúdò tó ń tojú àgbàrá rárá má dàrú aṣọ bẹ́ẹ̀ sòrò mọ́. Ṣo ń tó yẹ lásìkò tó gbàgbàmú ọjọ́ kìíní oṣù kẹsàn-án 2026 lọ́jọ́ síjọba àpínlẹ̀ Ọ̀yọ́ fún gbogbo wa láti ní goro ìdálẹ̀ sí láyìíká àwọn agbègbè wa kò yọ ẹnikẹ́ni sílẹ̀ nínú ilé níbi iṣẹ́ ilé ìtajà ilé ìgbé ikọ́ wa àti níbi gbogbo ọ̀ràn yẹn ni láti ní goro ìdálẹ̀ sí má dájọ́ sí kó fin tó bẹ̀rẹ̀ ṣe ọwọ́ rẹ̀ gbélẹ̀ síbi tó yẹ ìmọ́tótó ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi rẹ̀ ó lòdì sófin ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dalẹ̀ sójú títì tàbí ibi tí kò tọ́ dalẹ̀ rẹnu lọ́nà tó bójú mu jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó wà ní mímọ́ ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó mójútóró ètò àyíká lábẹ́ olùdarí onímọ̀ Adémọlá Temitayo Adérìntọ́.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà rẹ̀.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ́ ńlẹ̀ ní 2026.
2: Ẹ ní tòótọ́.
4: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
2: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
6: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ọ́fíìsì wa wà ní Mọ́kànlá Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
8: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

ọmọ tó sàn èmi lọmọ tó ń sọ wọ́sí pé èkó wọlé bọ́sà mi ti wà lọ́nà ṣe ìbá ṣe máa dúró ọ̀bọ̀dígbóná fẹlifẹli ibi túwó àbígbárin 247 kìlímọ́.

èyí tẹ̀ ń gbádùn lọ́wọ́ yìí apostle rẹ̀mí ọlábànjí celestial echo ara ẹ jẹ́ ká jùmọ̀ pé orúkọ ńlá jésù ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jọ ìwà ní facebook tẹ́ ẹ mọ wò wá ketekete ẹ mọ wò wá bí ẹ wò bí oyún ṣe ń ká bí adìẹ tó jòpa èmi nìkan mọ gbọ́nra nù búyẹ́búyẹ́. Jọ ìwà ní 32FM 949 fẹ̀yìn ẹ̀. 32FM 949 fẹ̀yìn ẹ̀ ẹ̀ máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ ẹ̀ máa ṣí àyẹ̀kẹ́ sì máa láìkẹ́.

àgbẹ̀. Igbó ẹ̀dà gẹ̀dígẹ̀dídí. Sá sọ pé ilé yóò lùjọ́ tó. Lóyin gan ra sá mọ̀ bá ga jẹ́.

ẹ mọ̀ ní bínú. Olúwo ọjọ́ lọ láìpẹ́. Bẹ́ẹ̀ mọ́ yìí kò ń bẹ́ o, ẹ ti mọ̀ pé aago mẹ́fàlá àtò kásẹ̀ ètò yìí ńlẹ̀ o. Bá lọ, àtùpadà wá.

0: ní ọjọ́ náà onírúurú ìṣẹ̀lẹ̀ ni ó máa ṣẹlẹ̀ orílẹ̀-èdè yóò máa dìde sí orílẹ̀-èdè ọmọ ìyá yóò máa dìde tako ọmọ ìyá ẹ wàá rí báyìí pé ọ̀rọ̀ yẹn ti ń jọ o ìwọ ń sọ pé dey play program level àbí ní wàhálà.
1: ó ní ẹ má gbé mi ṣe pé mọ́ òun ò lè dábàá ẹ má ṣe pé fún.
0: fẹsẹ̀ mi gé jù gan.

0: àwọn kì í fara pa ẹni tó bá tẹ̀lé wọn ní fara gbọgbẹ́
1: ìjọba yẹn torí pé ìjọba àlà kan fi àdí
0: ọmọ wọn ò ní sí mbẹ́
1: sùkò lè kówó pa
0: aya wọn ò ní sí mbẹ́
1: ṣùgbọ́n ṣá
0: ìjọba tí wọ́n sì ránṣẹ́ dé tòrutòru tí a ń kó àdákòbọn kọ́bẹ fún ẹ.
1: ìjọba tí mo ń sọ yìí o.
0: ìwọ náà gbìyànjú ajé ni ọ̀nà kan lè yan ọ̀sà bá sọ fáìfù ọba sì bá lọ tó.
1: ìwòye ó léwu
0: kí jésù ti ẹ dé bá ọdún.
1: ọ̀rẹ́ o mo ṣe kìlọ̀ fún wa o ilé tó lọ.
0: ẹ má yí kò ń bẹ́ o a tún padà wá láìpẹ́ yìí.

wọ́n bá bí wọ́n bí wọ́n bá ṣépè fọ́mọ tí wọ́n bínú tán wọn alómúnú bá wọn ipò tí wọ́n sì ṣe fún kò dénú àwọn ìpè orí ahọ́n ni ta lọ́mọ tó ṣe àṣẹ lásìkò tó ń ṣépè fún ọmọ náà.

mọ̀tí ẹ̀gẹ́ ń sọ̀rọ̀ jùmọ́ èyí tá a ṣe náà tó yá tún bókó bòmí lọ. ẹ wò ó gbogbo èrò náà ni wípé jésù ló ń pè ọ́ ẹ já ronú pìwàdà kóhun gbogbo lè rí bá a ṣe fẹ́ kó rí bí ọlọ́run ṣe kọ́ mọ́ wa gan-an.

Ọlálẹ́pẹ́jù Ọlálẹ́pẹ́jù ọ tètè yí padà kò sì tẹ̀lé ẹni tí à ń sọ fún ọ ìyẹn Kristi Jésù Olúwa. Ẹja yìí lù padà ẹja tún bókòwò mí lọ.

0: pa dagbere oni nkan kan to lo fe wi abi
1: so so be lo saro
0: ah abo tun ti gbe mi dijo mejo anyway bet sha gbogbo eyin jojo agboti gbagbo ni yi
1: ni
0: te feran eto rin gba ni ati ikanni daada yen 32 fm 949 tẹ́lì máa fi ṣe àgúnmu tí ó jẹ́ ọmú àgbà àti wá àyín ọbẹ̀ lọ́mú àgbà
1: ó ní níwò yí ọ̀nà
0: mọ́ tí ó jẹ́ nǹkan ọmú àgbà àti wá àyín ni pé polówó ọjà
1: ó ní wọn yóò da òṣùwọ̀n ìyẹ̀fun kíkún náà kan
0: most especially lórí orin ìgbàanì yìí ẹ pè mí bẹ́ẹ̀ sì wá sí laughter house náà déédéé ara náà ló ṣe. To láfi mọ̀ wá dágbére fúnra wa oyin gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá sì ní kinní àwo fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tó fẹ̀ bí ìwé ìpẹ̀jọ́ ìyẹn orin ìgbaanì nílé ẹ mọ̀ dànù o ẹ sá pè wá ẹ fi hàn sọ̀wọ́ sí a kẹ́yìn náà lè mọ ẹjẹ̀gbádùn ẹ̀ nílé ni o oyin dágbére já máa lọ
2: ni o. Kó dùn kó pọ̀ kó pẹ́ ọlọ́run ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ ó tún di lọ́jọ́ mẹ́jọ tèmi àti yóò tún jọ máa pàdé lórí ètò yín ètò wa orin ìgbaanì orúkọ tèmi ò yípadà o òyìnlọ́lá ọ̀làgbìnrò ayọ̀ ni mo fi yín sí ayọ̀ náà la ó pàdé o.
0: lórí nọmba tèmi 08034904305 ni nọmba tèmi tẹ pè mí sí o fún ohunkóhun yòówù tẹ bá fẹ ṣe. èyí ti ní ìkádìí ẹlẹ ìdáríjì kò sí lọ́rùn o by reverend Ṣọlá Rotimi náà ni wọn fi yín lẹ pẹ̀lú ẹ wọn fi yín lẹ nínú ìbànújẹ o ọjọ́ mẹ́jọ wọn ò ní bá yín nínú ìbànújẹ wọlé fakoredé mo sún mọ sáyìn sí o ò dìjọ́ mẹ́jọ.

0: I can't let it run. I can't run. I can't run. That's a bad dream. Ah, go on, lay. But the silo level you. But you are a man down. Everyone worry that you have a man who do the tattoo for Facebook by every day and can be like baby. Hey, more than it was being
1: alone.
0: More than it. But I'm not going to do it
1: alone.
0: Can't help to the bay. Ibẹ̀rẹ̀ abẹ́ tó bọ̀ ẹ́ rí pé ọmọ gan-an lòun wà nífẹ̀ẹ́ lomi ìṣe.
1: Wọ́n nífẹ̀ẹ́ lomi ìṣe mí.
0: Ètò alẹ́ yìí, ẹ̀wọ̀n lẹ́ẹ̀rẹ̀ wa tó bẹ́ẹ̀. Ẹ́ẹ̀ ó kọ̀ tẹ́mi gẹ́gẹ́ ní Akeem Abdulsalat, ọmọ olóòjẹ́ mọ́kọ méjì, ọmọkùnrin gẹ́gẹ́ ní tíjì mẹ́tọ́ ẹ̀ lámọ́kọ, tí ọmọdé fún àbàdà dákọrí kábọkọ wọn àbí.
1: Olúwa kí mi yọ Sàlàdín lórúkọ tí mi mọ̀ràn náà dùn ẹ̀ kí mo gan ọmọ múlà méjì ojúṣe ìyẹn ọ̀túnba lè mí o ọ̀túnba wọ́ka ọmọ ẹlẹ́wù wọ̀nyí wọ́.
0: Kẹ́mi dé obìnrin máa ń jẹ́ ọ̀túnba.
1: Ọ̀túnba lè mí.
0: Ọ̀túnba.
1: Ọ̀tún ọba. Ọmọ oríṣi dàbẹ̀jì rọ́bà.
0: Lẹ́nu ẹ̀
1: náà. Tèmi lẹ́gì wọ́n ti máa mọ nǹkan tí mò ń sọ á sì yé wọn.
0: Má bọ́ ọba lè mí. Alómi lábò wà o. Àkó pìrìsẹ́ntà.
1: Ìyá ọba wa lè mí.
0: Jajaki KNC kisara ni KN dos into kadoba omo beto bo KNC e wole kelisa oya oya e wole kelisa
1: e wole

0: tèmi èmi olólùfẹ́ yín kan ṣoṣo ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín tó yin Adégbọlá the one and only international ṣẹ́wó tó NAFDAC number another one is a counterfeit mo ń fi àsìkò ìròyìn wípé mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ ètò ọmọ yín olólùfẹ́ yín Akeem Hamsat ṣòkòtò bí ìró oníkùnsùn gbẹ̀ngbẹ̀ àlómi lámù one kò pé méjì o ẹ fẹ́ mọ time ago mẹ́wàá alẹ́ ni níbo 32 fm fẹ̀yìn ẹ 94.9 blood tonic ni kò ṣe é fi ṣeré ibẹ̀ lẹ ti gbọ́ tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí à ń bẹ̀rẹ̀ ètò náà lẹ̀ ń gbọ́ yẹn tẹ́ bá ti ń gbọ́ báyìí ẹ máa sunrun àlàáfíà ẹ máa lálàyọ̀ ẹ máa bára yín ní paradise ni pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ẹ má jẹ́ kán ròyìn fún yín ẹ má gbé rédíò yín kúrò ní 32 fm fẹ̀yìn ẹ 94.9 ẹ máa máa gbádùn ètò oríṣiríṣi ń bẹ̀ àwọn báyìí ọmọ yín Akeem Hamsat ṣòkòtò bí ìró sùn gbẹ̀ngbẹ̀ ó ní kẹ́ ẹ máa gbọ́ ọ.
1: kásùn láyọ̀ lè tó tẹ́ ẹ̀ ti ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kò yín jẹ́ kò dínkù kò nọ̀nọ̀nọ̀ undiluted program ni látẹnu Akeem náà ni ó sùn gbẹ̀ngbẹ̀ oníkan bíi igba pító ṣòkòtò bí orúkọ rẹ tiẹ pọ èyẹ dẹdẹ bí òkú igi gbogbo ohun tí ń ṣe pátápátá ẹrin ni láti sátidé ẹni kẹ ti máa tẹ́tí sí ètò rẹ títí di sannde ọlọ́run bá ń gbọ́ kò sóògùn kankan tó lè mú yàn lálàáfíà tó kọjá ẹ̀rín àrídùn náà gbogbo àwọn onídìbànújẹ Akeem ló lè tó ètò Akeem ẹ̀mí adéwé adéwálé ẹlẹ́ṣọ̀ọ́ ni mo fi ń tó yín létí mo tún fọ́nkàn máa gbọ́mọ wípé kí ẹ máa gbọ́ kásùn láyọ̀ ètò ni màmá ètò
2: ẹ gbọ́ ká sùn láyọ̀ ẹ jẹ́ sùn láyọ̀ gbogbo wa pátápátá o ètò Akeem Hamsat alómìlámù ọ̀rẹ́ tèmi olóríire ẹ má gbọ́ ní gbogbo alẹ́ sátidé títí dalẹ́ sunday lẹ́ mọ́ gbọ́ 32 fm níge tó àbùkù Akeem Akeem Hamsat òun ló lo ètò ètò ní Akeem Hamsat káàdẹ́rìn ipò zónú ẹ wá nǹkan fìdílé o ẹjẹ́ àjọ gbọ́ ìwọ náà ọ̀ọ́nì ronú mọ́ ọ̀lẹ̀ ní ẹ̀jẹ̀ rúru láéláé ọ̀rí gbogbo èèyàn tí bá ti ń la patenzan bọ́ ọ bá rọrùn sùn bọ́ ọ bá ti ń gbọ́ ètò Akeem Hamsat alómìlámù tèmi adẹ́rìn ipò zónú kásùn láyọ̀ ẹjẹ́ àjọ gbọ́ ìwọ ń gbọ́ èmi ó gbọ́ ìwọ náà ó gbọ́ èmi àjọ bí ewé ń gbọ́ àjọ bí ewé ààrẹ mú bàbá là ń sí àgbà.

0: Sọ́ni fẹ́ dúkú wa 32FM 949 Kẹ́bẹ́sìyàdẹ ní orúkọ DSG kitchen tí wọ́n ń ta oúnjẹ wọn rẹpẹtẹ níwájú Sẹ́ntì kíni sukú yẹn ní Ọ̀gàdo Sẹ́ntì Tèrésà kọ́ni. Kí ló kọ sukú yẹn ní Ọ̀gàdo púpọ̀ bẹ̀rẹ̀ sukú yẹn.
1: Ó dà yìí pé sukú.

0: Gbogbo
1: tún tẹ̀lé yín wá lé. Mọ̀ mọ̀ sí ta padà. Torí rẹ̀ ń bẹ ta padà. Torí rẹ̀ ń bẹ padà lọ sí ibi ó ti wá.
2: Mo ti kọ́ lórí ìṣirí ìṣìyàndé. Ìpáyé alálùmọ́lẹ̀ ọmọ nígbò owó ṣe òwe.

0: wọlé ní ìsìn báyìí mo fẹ́ kẹ́ ẹ dákọ fíìmù rẹ̀ bẹ́ ta tẹ́ ẹ ti wò tẹ́ ẹ bá fi ṣèlérí rẹ̀ fíìmù rẹ̀ bẹ́ ta tẹ́ ẹ ti wò tẹ́ ẹ gbádùn dáadáa mo fẹ́ kẹ́ ẹ dákọ rẹ̀ ní orúkọ ilé oúnjẹ tsg kitchen mo lè pẹ́kẹ́ lọ jẹun tó bá wù mí bẹ́ẹ̀ kó lè bá ta sí ẹ dákọ fíìmù pé yẹ kó lè bá ta sí.
1: Alomiramu.
0: Hey?
1: My dear.
0: Oh.
1: Majoru
0: iran tasi.
1: Ole, ori man tasi o. Dakun
0: majoru tasi. Oh, ara le ganti me pori man. O ma bo be gba bi. E da ko fi me beta e pe mi. Tori 08097 odo beta 949. Ha, ona wo si ogogo. La go boko la ro la.
1: Ogogo wo ka
0: ni ile re. Ni ile re ni.
1: Ilaro.
0: Ilaro. Ah, la go boko la ro la. 08097 Odobeta 949 Sokoto biro Sokoto ah eleyin
1: jo ko ya kuro ni radio yi o
0: jo bo da
1: eh ni fe ma gbo wa kede tun ma gbo radio yi ba
0: ta pe si 08097 Odobeta 949 e pe turi do na Sokoto biro
2: Kingbenge
0: e do us okay oruko yi
1: Ah,
0: in fact, in your real.

0: bóyá ká gbé àwọn kẹrin nǹkan tó bọ́ síbi ètò wa gangan ní sọ́sọ̀sọ̀ ká
1: tó gbẹ̀ǹgbẹ̀. Mo dé èmi ọkọ̀ alómi lábò dé.
0: Wo wo gbẹ́jọ kí n bọ jàlálẹ̀ yìí.
1: Àlàáfẹ́ àfẹ́rẹ́ ètò.
0: Inú ń bí mi o, inú ń bí mi o.
1: Ọ̀gbẹ́ ni má bínú o, ó bá lọ bínú kọjá àlà.
0: Ọ̀rọ̀ kú tó kú wa, ọ̀rọ̀ kú tó kú wa mi nú.
1: Máa gbọ́ ikú ń bẹ, mẹ̀ká tó kú àkọ̀ṣayé náà. Tó bá kọjá yìí, máa bẹ́ mú ẹ. Ọmọ ọba gbẹ̀gbẹ̀ wájú mọ̀kàn jẹ́ gbá lórí ẹlẹ́fẹ́ nì láti dẹ̀rẹ̀ Ìbàdàn. A kú ọ̀rọ̀ yẹn o, ojú jìnà síra wọn o. Ògògó, bàbá Adúmọ̀ Adán, ó dúdú tún dẹ́ bẹ́ẹ̀, ó ti wá sẹ́gbọ̀nlẹ̀. Àwọn eléyìí, àwọn náà kọ́ wa ní bọ́ksìn. Ní ẹ̀bá súnmọ́ wa báyìí, á jẹ́ o, á jẹ́ o. Lórí alóminábo ìwà yẹn ṣe wọ́n tẹ̀lé lọ́rùn, ó máa ń ṣe bákàbákan. Ṣé bá bọ̀ wọnú
2: studio
1: yẹn, wà á ìta rẹ̀.
0: Ọmọ ẹni yìí tiẹ̀ ni ẹgbẹ́ lówó tiẹ̀, ọ̀dàbọ̀ ni ẹgbẹ́ ni. Ọmọ ń fa igbó, ó ti wà yẹ, ń máa mugbó. Máa mugbó dáadáa, wọ́n ti kábọ́ bẹ̀ dáadáa, ó ti fa igbó yóò kárin. Torí ògògò tó kú tàbí tọrọ rẹ̀ yìí, èèyàn nu, èyí tó sẹ́ni ìbá kú, kò sí tí wọ́n sọ pa rẹ̀. Wọ́n dé ìbá kú lọ́mọdé. Tọ́ yẹ, ó sọ ìdúkọ́ yẹ wá kú ní
2: ògùnọ́mẹ́
0: ògùnọ́ kì í ti pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu obìnrin tó sì máa fẹ́ fẹsẹ̀ ju mi tọ́ ẹ̀mẹta kóbìnrin máa pàdé ọkùnrin pé èmi kẹ́kẹ́ tí mo fáyìn dáadáa yìí ní ìrọ̀ mi tó sì mi rí.
2: Tọkọ mi tó ń sàn.
0: Obìnrin ò tó sì mi rí pé Adébíyàmù mo láìgbé mo fẹ́ ṣe tiẹ̀. Wọ́n ti bẹ́ẹ̀ fún ògògò wọ́n tó sì ògògò ní ẹ̀mẹta sí ju mi báyìí. Ọkùnrin ni gidi ni èyíká bú ẹkú pé tí o bá fẹ́ mi ògògò ọ̀dà ìwọ kù sí ọlọ́run ni mo ní taiwo ọjọ́ yẹn àgbà fún nígbà yẹn ó ti pẹ́rẹ́ ìbọ̀nsọ̀rọ̀ kan bíi ọgbọ̀n ọdún over 30 years lẹ́nu yẹn yá dẹ̀sà ni ọba ni àdí tó o bá fún mi ní tí o bá fẹ́ ìwọ kù sí ọlọ́run ni ebe èèyàn nu ikú ọ̀wà tiẹ̀ kù torí pé ayé fẹ́ràn rẹ̀ kó ti àbá wa dá sí.
2: Ẹ̀tẹ̀ wo báwọn èèyàn ṣe jáde lórí Facebook. Ẹ wo bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe jáde lórí Facebook tó àárí ti kú ṣe.
0: Ọlọ́run wa wo bí àwọn ẹ̀sìn fẹ́ràn rẹ̀ sí jẹ́bọ̀ wa dá gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ tó gbé tó ẹ̀sẹ̀ tó ti di dá
2: àbá
0: wa dá níjì jẹ́bọ̀ wa ti tọ́
2: ẹ̀fẹ́ rí
0: àwọn ọmọ rẹ̀ torí kò bí ọkùnrin tó bí obìnrin. Bàbá mi bímọ ìgbà wà láyé wọn bí obìnrin kankankan gbogbo wa afẹ́ tó mọ́kànlá àárín obìnrin wa ògògò wa bímọ tiẹ̀ lọ́wọ́ kò sí obìnrin. Kò sí ọkùnrin kankan lọ́mọ ògògò gbogbo tó bí ọkùnrin kankan ò sí bẹ́ẹ̀ obìnrin ni wọn. Ọlọ́run wa dùn wọn yóò wá tù wọn yóò tù wọn yóò tù wọn.
2: Àtọwọ́ ìyàwó náà.
0: Àtọwọ́ ìyàwó rẹ̀ méjèèjì tó fẹ́ ọlọ́run wa tù wọn.
2: It's a great loss.
0: Ọlọ́ba ẹ wo ẹ jẹ́ ká fílẹ̀ báyìí ẹ̀dá kan ẹ̀ tẹ̀ gbé ẹ bá gbé mọ̀ ẹ̀dá kan tọ́wọ́dé ká máa sọ àdéhùn ṣe fàájì bẹ́ẹ̀ kú níjọ sátọ̀dé díso yìí kírísítẹ́nì níjọ sànńdé orí kí wọ́n kọ́ orí alẹ́lúyà ni wọ́n kọ́ sànńdé ìjọ sọ́ọ̀sì torí pé ikú yìí dẹ́dára náà ni
2: ọjọ́ yọ kárí akásọ̀kú
0: lónìí wọ́n ní òkú sunkún òkú akásọ̀kú lérí ṣekú ara wọn adùn ọkàrí ayọ̀ ọkàrí tàbí ọmọ mi ikú náà ọkàrí
2: ṣe ìdá yìí. ẹrú kan máa ń bà wá ní pé
0: wọ́n lè kú ẹ fẹ́ kú ni.
2: orílẹ̀-èdè ò dáa orílẹ̀-èdè ò dáa kò sí ẹni fẹ́ lọ.
0: ó bá tiẹ̀ ti ń da àdúrà àfi rí iná tí ń tàn
2: abẹ́ẹ̀dá tẹ̀
0: dúpẹ́
2: gbogbo ẹ tiẹ̀ ti ń da àfi rí
0: iná tàn gbogbo
2: ẹ ti ń ṣe
0: fún. títí nìkan wọn kàn tí ìṣeré adá títí ọ̀nà ilé wa wákàjá ayé nìkan ni se aje iná ni ọba dama ìgbà tí a ti rí náà àgbẹ̀ aje iná o àwọn ọdún ìsìn àti pé náà aje iná ni.
2: mo ṣe rí náà lọ.
0: Wọ́n tí àdìsí lórí ọ̀rọ̀ náà o àmọ́ tí mo fi ọ̀rọ̀ náà sí nígbà kẹ́kọ̀ọ́ tó di pé bọ̀dá wa kan tó wà pẹ́sẹ́ tẹ́lẹ̀ ó ló wo sí gómìnà iná ò sí. ọ àti pé ojú gómìnà bóyá tó di pé àwọn bá ti pé kò ní gba wọn fún ní kí ni máa fún wọn
2: náà. Ọ̀fun wa tíkẹ́ẹ̀tì
0: àbúrò. Yóò tíkẹ́ẹ̀tì ṣé tíkẹ́ẹ̀tì ni ẹ máa pè.
2: Eléyìí tọ́ ma àbí tíkẹ́ẹ̀tì
0: máa fi yàn láti mọ̀ pé wọ́n wà bó àwọn tí fún wọn ni wọ́n sì lè fún wọn lọ́la wọ́n lè fún wọn. Àwọn tó ti rí náà lò.
2: Adúpẹ́ fọlá.
0: Ibi dẹ́sẹ̀ ń wá òye wa.
2: Iná
0: ti ń
2: wá
0: o lóòótọ́ ni. Àti gbádùn náà. Kọ́mọ lọ bẹ́ẹ̀ ni o ẹ dákun ẹ bá fi bu. Àdàbọ̀ kan pé kí wọ́n So how come I'm fifteen?
2: Eh, Ben.
0: Too much daddy.
2: I want daddy. No, no power.
0: I don't have any. What are you going to do? What don't you know? You don't know better. You take it. You don't better. Same. You know what I'm talking about?
2: Oh. I want to do a video. Say you.
0: Eh.
2: Not if you say that. Yeah,
0: Papa. What daddy phone on the 200 naira?
2: Ah.
0: What daddy?
2: Baba,
0: 300 naira. Yeah, you don't better buy. Only one.
2: Only
0: one.
2: And
0: then Daddy was in there. Well, that's like, oh, you are calling that like, oh, that's the dog.
3: Oh, yeah, oh, and get out of bad. Oh, yeah, my
0: God. I'm going to call you for me and they're quite a job. Only can you do? Oh, what's your
2: guy? Don't do?
0: I don't do. Lori, I don't okay. Ara le eba wo jo ka mi ati alomi lamu
2: o edakun e ba fi se egbe o ebi to ba ti ko si yin ni ka e so sita o ore mi o se kini ipa yan kan la yo la leyin
0: agbe ni ebe ebe ma kure o ti de pa ti o yo ti ma ko bere ki di e ni wa ti pa ti
2: awon ni kokola wa ni
0: o eh o ni keke o bere mi ani lo ko wa la leyin odo ko ni o ma kure

0: òṣùpáṣá yìí ni. Òun kan ti travel káàkiri. Ọwọ́ á ní pé Nàìjíríà yìí ló dùdù ọlọ́ọ̀ṣẹ̀. Agbóhùn pìrìsẹ́ńtà tó yàbọ̀ Skanda náà máa ṣòdòpọ̀ yẹn gáàsì ọmọ àlè. Alómìlẹ́mù wà ọ̀hún ẹ kú ọkọ Kẹ́mi.
1: Ọ̀pọ̀dà ọ̀nà Anglori.
2: Lórí
0: Kẹ́mi lórí afẹ́fẹ́ Ayọ̀
2: Salaudin
0: nínú
2: ilé tí a.
0: Èmi ni Bali rẹ̀.
2: Mo ní Olómilámù lọ́kọ̀ mi lórí afẹ́fẹ́ ní 32 FM.
0: Wákàtí méjì.
2: Wákàtí méjì gbáko.
0: Ọ̀tàn mo lọ lẹ́yìn wákàtí
2: méjì. Lẹ́yìn wákàtí méjì nǹkan Ayọ̀ Salaudin.
0: Àwọn ọkùnrin.
2: Abẹ́lẹ́wà bí èbó.
0: Àwọn ọkùnrin.
2: Ẹkùn bàbá Gẹ́ẹ̀sì.
0: Àwọn ọkùnrin kọ́lọ́ sànú wa ni o. Àwọn obìnrin gan náà kọ́lọ́ sànú wa ni. Mo ń bọ̀.

0: ka gbe okunrin o ti fe pe pa sokoto biro
1: ah
0: sokoto biro ah
1: o tu wa lo do si
0: ori sense egbe o soke
2: gbe gbe
0: ah egbe gada ni gbe gada iwo ni o ti fe pa
2: alaabi abiro do
0: alaabi awon na pe to ba su o gbe I tu pe to ba su o ara mi labo o gbe
2: ah o ni gbe ke ṣùgbọ́n má jà gbàgbé o ẹ já kì í sára dáadáa ṣe é pé ìpolongo owó ti bẹ̀rẹ̀ báyìí ṣe é pé wọ́n tún wá bá wa wọ́n fẹ̀sẹ̀ kankan tù wá lójú o ẹ má bínú o ní òye ọtọ ọmọdé tèmi ni o àlẹ́gẹ́ alóminámù ó ń sọ lẹ́ẹ̀kan onẹ́gbọ̀n rẹ̀ àjàǹtálá oníwà ràmàǹdà kó fi kankan kún lẹ́yìn
0: pé kí ni
2: ọmọlókun ọmọ ní dẹ
0: ìwọ lọmọlókun ọmọ ní ìwọ lọmọlókun ọmọ ní dẹ ọmọ àgẹ.
1: Mr. Gbẹ̀ngà bàbá yín jà
0: o. Títí máa ṣe nù ọ̀tá mi ni Gbẹ̀ngà gbajúmọ̀ àwọn èèyàn bọ̀bọ̀ ọ̀tá mi ni.
3: Ilé kankan lára ikì ṣàdámà sí gba ẹsẹ̀ yìí.
0: Àwọn èrò àwọn fáǹsì pàṣọ.
3: Àbá ń bí ẹlẹ́ kejì jù bá.
0: Ìdíkì bẹ́ẹ̀ gbé máa yìí. Orúkọ tó bẹ mi kiri SPAM
1: SPAM
0: mi ò láìkì orúkọ tó bí alájì lè mi kí a gbọ́nà sọkọtọ bí rò
2: ó gbẹ̀ngbẹ̀
0: tani sọ̀rọ̀
2: TFM ni jóná
0: kí lè gbé
2: àti TFM ni jóná
0: àmì kí ni orúkọ tí
2: ọpọlọ tí nínú níjọba o
0: orúkọ yìí
2: alómilámù
0: ẹnjógan
2: o
0: bonjógan
2: ẹnjó wà láì
1: ọlá ìyá mi wà ní ìtàkùn àgbáyé facebook ni ṣé alómùlámù wá jójo olúwakẹ́mi aya salaudeen
2: lọ. Nípa hip hop na tapé ní ìsìn ajojù ńlọ èmi mọ̀ wò lórí facebook.
1: Ìmọ̀ yìí ojú ọwọ́ yorùbá pàtàkì ni mí.
2: Ọlá ìyá mẹ́di láti kó yọ sùn sí ó ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta báyìí náà dáwà náà ló náà.
0: Ó dàbí
2: pé bẹ́ẹ̀ ni nípò yìí ó dàbí pé ẹni táṣẹ́ gbèdé bẹ̀ báyìí àwọn gẹ̀ẹ́tì ẹ̀ dáadáa
0: ọgẹ́ẹ̀tì ẹ̀ ni ọgẹ́ẹ̀tì ẹ̀
1: ọgẹ́ẹ̀tì ẹ̀
0: ẹ̀sìn àdúgbòsà ẹni ọgẹ́ẹ̀tì ẹ̀.
4: Ọ̀rọ̀ bàbá ògògò tó ń wí tẹ́ ń wílé ẹ̀kan ni ní sẹ̀sẹ̀ gbọ̀ngbà tí ẹ ṣe tò ní mo ọlọ́ọ̀bà ni kò rí jí o ọlọ́ọ̀ gbà bọ̀ wọn. Náà ṣàánú wa ọ̀ pé ọjọ́ kọjọ́ jí ìrẹsìra wọn o.
0: Àmì o, àmì ẹ ṣe adúpẹ́ o, ẹ ṣe gidi gan ni.
3: Ó dáadáa bá so. Wọ́n tún máa sanwó fún wa ìlú lọ́nà.
0: Àkùrọ̀ tó ti gbé o. Mi ò orúkọ rẹ̀ yìí ní bàbá lẹ́nu.
1: Àlì Trúkọlà.
0: Trúkọlà ni SPAM. SPAM. Mi ò láì dúró o, Alhaji lèmi. Ọmọ Ọlọ́run lèmi.
1: Ṣé bí wọ́n ń pè.
0: Kí ni a lè túmọ̀ SPAM?
1: tó bá ti
0: gbé ìdúró sokoto o ti kọ díẹ káàdì tún bẹ ilé yìí sí báyìí ọlọrun ọmọ náà lè mi sokoto mi rò. Orúkọ yàtọ̀ bẹ ti sọ̀rọ̀.
5: Orúkọ mi Alhaji Kazeem Adigun.
0: Ok
5: láti àwọn pàpọ̀tẹ́ Nìbàdàn.
0: Ok ọ̀ya ẹgbẹ́ ló sí báyìí.
5: Akúndélé Alhaji Gbogbo.
0: Ọbẹ̀ rí
5: nǹkan. Lọ́wọ́ forí jí wọn.
0: Ami o.
5: Wọ́n ọkùtọ̀ ọlọ́kadà.
1: Ok, a ti wá kúrò lórí èyí
0: Network.
6: Okay, now.

àdìsọ bí níbi tí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ikú ògògó. Àbọ̀ ò ní pé ikú gba ọgbà lọ́wọ́ wa o. Ọlọ́mọ́sẹ́ ní àkúfà fún wa ní ẹgbẹ́ Tampon, ẹgbẹ́ ANDP, gbogbo ẹgbẹ́ tíátà pátápátá. Ọlọ́mọ́sẹ́ ní àkúfà fún wa o. Ògògó tí a ní kò tẹ́tí ọ̀fẹ́ rẹ̀ rẹ̀. Wà láìtọ́lẹ́ ayé. Ẹ ní yẹyẹ ní ẹyẹ ní. Adúpọ̀ làníyọ̀wọ̀ káàlẹ̀ lọ. Bàbá ọ̀tẹ̀ abẹ́rẹ́ ní kọ́lọ́mọ́sẹ́ ní àkúfà fún wa o.

0: lẹ́yìn ọ̀la ẹ̀yin tí mo ta tíkẹ́ẹ̀tì fún tíkẹ́ẹ̀tì ambulavet lẹ́yìn ọ̀la kò sí tíkẹ́ẹ̀tì mọ́ o lẹ́yìn ọ̀la ẹ bá pèpè ra tíkẹ́ẹ̀tì mọ́ o ẹ bá fẹ́ ra tíkẹ́ẹ̀tì ọ̀la monday ni tọwọ́ tèmi tí mo ń tà yóò tàn
1: kékeré ló ti
0: pẹ́ẹ́rẹ́ tí àwọn kan búùkù ẹ wo owó rè
1: eléyìí tó wà gan-an
0: wọn kọ́ ní sanwó rẹ̀ ẹ wo facebook ẹ wo ni lọ́wọ́ mi yìí
1: alómi
0: abala first a ti dupe lọwọ ọlọrun nta fẹ ọlọrun ti se fun wa ko se royin fun yan
1: ọlọrun
0: te ba wa be ọlọrun ja so kanu to ni 3000 nta je o 3000 si mi ni bo
1: ba na ka
0: e pe mi ni ọla alex ọla ke drop 3000 ti lo account di o pay mi ke ni alemi lamu in gbọdọ ba raye joko gbọdọ ba eh ah what is it pay me so da ba bi fun ni si e ja si pati tan. Hey, Jesse, my dear, what is this?

0: Àwọn afámọ lórí padà kún, àwọn abóníṣẹ́ dì kún. Àwọn ikú wẹ́rẹ́wẹ́rẹ́ ara wa tún ń jà wọ ara wa.
1: Àwọn nu Ọlọ́run ni.
0: Àní ta làwọn èèyàn bí ó lè, ta làwọn olè bí èèyàn.
1: Ẹyin nu Ọlọ́run o, mi bẹ lọ le, wẹ́n ní Awusa wẹ́rẹ́ o, wẹ́n ní Awusa wẹ́rẹ́.
2: Àwọn èèyàn wa náà.
1: Débẹ̀ ìjọba tó padà bọ́ làbálà yóò, Yawusa. Tó o lè jó lábẹ́ o lè jó. O ní ìdájọ́ kan mi, o tún lè jó lè náà. Ah, o lè jó Ibo, o tún lè jó Ibo.
2: Ojo
1: Ibo.
2: Ojo.
1: Ojo.
2: Àwọn èèyàn wa lókè bá làmójójó.

0: pé àwọn tó fi pé mo ti yàgàn ẹni rọ mọ pa. Kẹ́mi tí mo parọ́ tí mo yàgàn bí yàgàn.
1: No, kò sí rọ́ńbẹ̀.
0: Mo ti yàgàn.
1: Kéèyàn
0: tó máa jẹ́ presenter tó yàbò sky. Ah, akwe presenter tó yàbò sky. Dáná mọ̀mọ́ Àtẹ̀wọ̀ rídà.
2: Thank you.
0: Kí ni mo fẹ́ mu kankankan. Kí ni náà? Ta lọ́pàá tí mo fẹ́ mu? Ibo ẹ̀ fi ká ẹ̀ tuntun gba everything gba nílẹ̀.

kàn jẹ́ kí ibi tọ́ílẹ̀tì wò ní táìmù ti lọ. Ògùn oorun gangan, abẹ́rẹ́ oorun gangan. Nígbà yẹn tí ń gbádùn Victor Láyà báyìí lórí pé ó ń fẹ́ ṣe kíni. Ẹ dáa ti gbọ́n tó wí. Àmọ́ mi lè bẹ́ẹ̀ fojú ní ògùn oorun. Láyì káṣẹ́ everything lẹ̀. Ẹ sáà mọ̀ bí ti ń ṣe mí. Láyọ̀ ìfẹ́ dùn ìrì mọ́ o. Wọ́n ti bá gbé lọ. Ó ti bọ́ kó lábẹ́ríkà bọ̀ sí ìlú ibòmíì.

wọ́n ní ọjọ́ ọ̀rọ̀ yàn ọwọ́ àánú nọ́bà tí ń jọ́dọ̀ wíwíwíwíwí ẹ̀yìn pàdápàdá ẹ̀dákun tó lọ́dún tí yóò ní ta o ẹ sàánú ẹjọ́ o ọjọ́ ọ̀rọ̀ yàn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní gbiná ó ń jó iná gidigidi gan ni tí ń tó gidigan lọ́wọ́ ní ẹ̀dákun o pàdápàdá tó wà ní ti ọ̀rọ̀ yàn bóyá pàdápàdá tó wà ní mọ̀pọ̀ ẹ bá wà lọ sí ọ̀rọ̀ yàn báyìí o àbọ̀ sí nǹkan o ìjẹ́ ta àbánàkọ ni ẹni sátibọ́nú ẹ̀rù ni ibi tó dọ̀dọ̀ yìí wà ẹ dákun o ẹyin ìjọba ẹ bá wa pé ẹ bá wà ní ẹ̀ka panápaná ẹ bá wà lọ sí ọjà ọ̀ràn yẹn báyìí báyìí báyìí ní àsìkò yìí ọjà ọ̀ràn yẹn ń dúdá lọ́wọ́ o ń dúdá lọ́wọ́ o.

0: ẹ gbàdúrà ẹ lẹ́pẹ̀lú ìbínú ta nínú mọ́ ń bí tí n bá ti rẹ́rìn tó fẹ́ kí n mọ́ fojoojúmọ́
1: sunkún
0: olúwa ṣe ìdájọ́ ikú fún ta ló fẹ́ mọ́ rí mi nínú omi jẹ́ ẹ̀yin abiyamọ ẹ gbàdúrà yìí ta ló nínú omi jẹ́ ló ti fẹ́ máa rí mi jáde láyé ẹ sọ̀rọ̀.

0: Olúkọ mi ni Ọlọ́run fẹ́ lórúkẹ. Olúgbé Ọlọ́run lókè ọ̀tọ́rítì gà. Láàsì ẹ̀ta wá síbi láàsì wá gbàdúrà. Inú Ọlọ́run fẹ́ ní ọjọ́ àjọ. Bí mo ṣe bá yàn yọ tí màmá yàn máa kó. Ṣùgbọ́n bèmi náà máa kó. Tó mo ṣe wá délé lọ́jọ́ yẹn nípàdé tán parí ní láàsì ẹ̀. Ọ̀gọ̀gbọ́n náà gbà wá pè mí. Ó ní alẹ́ ṣe rẹ́dì fún lọ́dún yìí. Mo ní Ọlọ́run ọ̀tọ́rítì àṣẹ. Mo ní màálùmáà wọn ó ní àṣẹ. Bí ògo fún Ọlọ́run. December 14 la ṣe wedding date.
1: Ẹyin àtọkọ yìí.
0: Bẹ́ẹ̀ ni.
2: Ẹ ti ṣe wedding tẹ́lẹ̀.
1: Ọkọ wa ṣe wedding.
2: Ìyá.
1: Ó ti di ìyàwó.
2: Bó o lẹ ṣe ìjó.
1: Ẹjó ẹni lọ́jọ́
2: ayọ̀ ni. Ẹjó gan. Ẹjó gidi.
1: Lọ́jọ́ ayọ̀ ẹjó.
2: Ẹjó kan.
1: Ẹjó ayọ̀.

àwọn kan yọ ọmọ ìlú títí ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dájú tú ẹfẹ ń doṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dájú tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM ń dòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọ̀k